0: ojumo oni tun mo oye alaafia la kedere loju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba ngba yagi yagi tori ba meji ko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
1: 32 FM 94.9 Laughter House Ori Oke Tete Premier Mokola Ibadan
2: Ile ni mo wa mo ki ki Olorun se ti oba
3: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa Màmá ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
4: agbára mi fún mi.
3: Special Mega Crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ní ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yìí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn.

gbólugbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi káàkiri àgbálá ayé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mò ń kí yín tológun tológun o, mò ń kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ, mò ń kí yín lórúkọ Jésù Kristì ẹni tó kú ẹni tó jíǹde. Arúgbó ọjọ́ tó sì ń bẹ láàyè síbẹ̀, ọ̀ràn mi ń ṣẹ̀tàn sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbálá ayé. Àbó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọyìn wa láti ṣe ẹ̀rín tí ó tẹ̀lé. Níbo lẹ ti ń gbò mí, níbo lẹ ti ń gbọ́ mi, lọ́mọdé àti lágbà, ẹ dìde ńlẹ̀ o, wake up, is another morning devotion. Iṣẹ́ kan ń bẹ tí arúgbó ọjọ́ ni ń jẹ́ fún yín o. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Tèmi Dire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Adájọ́ ọjọ́ ló pé yìí, adá oṣù, oṣù ló kó yìí. Gbogbo ẹ̀yin Youth for Jesus, ọ̀dọ̀ Jésù láti 13 to 40, odi Jesus City, gbà tí ó bá fi di bí ọwọ́ 9, ago mẹ́sàn-án àwọn kankan ti ń dọ́gbọ́n dé síbẹ̀, a ṣíde ìpàdé ní Jesus City láàárọ̀ yìí. So ẹ lọ múra. Ẹnìkan níbo ni Sona Church? Àwọn mọ̀mọ́ lọ àtàwọn bàbá. Wọ̀ láti 13 wọ 40, ẹ̀yin ọ̀dọ́, ẹ pàdé Jésù. Ní gbogbo Sona Church, ẹ pàdé Jésù nínú ayé mi ní Jesus City. Pẹpẹ yọ pọnmọ látàárọ̀ ìlọ. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Pẹpẹ yọ pọnmọ láwọn Sona Church is going to be impartation service fún ẹ̀yin náà láàárọ̀ yìí. Morning impartation ni. Nǹkan ń bẹ lára gbogbo àwọn pastor láàárọ̀ yìí. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní gbogbo àwọn Sona Church, ẹ dìde. Engineer, ẹ pè ìyàwó mi wá kọ́ wá sọ́dọ̀ mi.

0: mo so ifi to fi gbodo lowo mo ni meje ni ma so mo ti so kan lanu ikan mi mo tun fe mu loni elekeji ni pe it is your prosperity that kingdom projects can be funded. It is your prosperity that kingdom projects can be funded. Enikan ki le so yen ninu iloro ninu owo ti e ninu igbedide re injo je mo pe ibe lo ti le dasi si olohun eyin wo ni ma wu ke dasi si olohun iwu oko dasi mo fe pase si oni loni eni to ba je aje sefu to je aje yo ni ma rowo yo si si oluwa aje n fe le ikun di dasi si olohun o ni nkan se pelu bi to wa ni aye raye enikan ni e sa wu bibeli lo so be nu we matthew e to isura yin jo si orun nibi ti ipara ati kan ti o le de iyan tumo si wipe bo ba dasi si olohun o se le fun aye raye ni a o gba ere re lojo ti jesu ba de o nta se folorun ko gbe afipamo sorun ni ti en ba si o ti elomi se le ni orun ofo ni nbembe fi owo mejeji saya ma rowo yo sise oluwa in the name of Jesus Christ sa mo le bi gbogbo enu so kin to de ori radio ile to ye kin fi ko ile oni mo gbe ta kin to de ori radio bensi mi ti mo nlo ni igba kan oni mo gbe ta kin to de ori radio awo gba mi ni nkan pupo olohun ba ngbo ase ko si nti olohun le gba lowo mi eniyan ti oni da pada so idikeji to fi gbodo ni oro ni pe it is your prosperity that kingdom project can be funded. Ninu iloro ti e on la fi le gbo bukata ise olohun awa gbo mi to ba dasi oluwa se bo ba dasi olohun yo gbe elomi dide baba adeboye mo so when ni plus you the work of god continue and minus you the work of god still continue oni pelu re ise olohun lo bo ba si lo dasi mo na ise olohun lo ko sa fi pase ko si se nikan ti o fokun si olohun anje wa fele ikun every child of god to be passionate about the kingdom of god to extend it to enlarge it to support it and to propagate the gospel enikan ni kin woli wa wa so gbogbo omo olohun lo ye ko ni itara bi ise olohun se mo lo waju awon kan be ti won gbo mi lowo bayi pana pana ni won inu won ki dun nigbati awon eyan ba nbo gbogbo ba se nwa su ni nsin in ba won nu je ni sadusi ni o enikan ni ki won pe sadusi the people that always sad to see farisi la won kan the people that always far to see farisi sadusi so be si la awon ya gba kan inu won dun gbogbo igba ti omo gbo baba mi in temi na ni ni mo fi support ise afefe o wa le dasi ki bukun yo mo di agbon gbe aje bi oni question inu lowo re lodun ninu ise tolohun eh so omo ojojumo la nse program every day lori radio ki so kuta la nsan moto tori ti rin loju titi epo nilo eje sari yale agbara ase gbogbo ija gbogbo awon lasigbo ti mo sele ninu idile asosi lo fa esa ti obirin ti oba rowo gba lowo oko yo mo ri fini bi obirin oba rowo gba lowo oko o le sese kuse gbogbo eyin to e gbo mi e da owo yin mejeji de igana o lo run bukun mi eleda bukun ise mi kin le dasi ise iwo olohun kin le toju awon omo mi mo so lana bi eniyan ba lowo omo ti talika ba bi irinse olowo ni mama oni fomo re singba oni fomo re seru oni fa awon omo re lady lali lowo in the name of the lord mi ni wasu meji iwasu akoko ti jesu olugbala mi wa wa ninu aye ni Jesus says I am already anointed to preach the gospel to the poor. Mo wa mo di ti Jesu fi koko wa wa su fun awon otosi. E ja lo sinu abaji gan ninu oro ti ya isole.
1: Oruko mi Bosede Yusuf mo lati Gbojija. Mo jo ijo yi ni gba wole Ikoro.
2: Igba wole
1: Ikoro.
2: ẹ ṣo lẹ
1: ọjọ tí mo bá bá wá síbí ọkọ mi lọ ọkọ bùnmi wá ibi bàyí ibi egúsù ni mo máma lọ ọkọ ní ìdí prayer àjọ yẹn sí ìdè bí mo ṣe rí lọjọ ni bá níyà jáde ọmọ ti lọ sí ìjọ àwọn 419
2: olùfẹ́ mi mọ̀jọ 419
1: mo ní kí lọ́wọ́ àti gbọ́n sọ nínú ìjọ bí mo jókòó sí lọ́jọ́ yẹn ni màmá ẹ wá pé orúkọ yẹn jáde níjọ yẹn pé àkọ́bí ọmọ kó jáde tó ń ṣe bíríkìlà mo wá sunkún lọ́jọ́ yẹn pé sẹ́yẹ́ bí ẹ sì yẹ kákọ̀ọ́bí ọmọ ṣe rí nìyí màmá ẹ wá ní arábìnrin mọ́ sunkún mọ́ ìjọ yìí o ti débi tí ayé yóò táyé yìí ti dá.
2: ṣé mi mọ sọ bá.
1: bàbá tó jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́.
2: ok ó ní ẹ mọ sunkún mọ.
1: ó ní tata ti wá sí ìjọ yẹn gbẹgbẹsẹ ayé yóò ṣẹǹjì ọmọ tó gbà wọn dé bí ti ń fáwọn ló ń jẹ ní ìsinyìí. mẹ́rin bàbá fún mi níjọ́ náà ńgbà wá jáde àtúpàdé ńta mẹ́rin tó bá mi sọ̀rọ̀ pé mọ̀ ọ́ wá wọ́n sọ pé bọ́yá ìjọ kan kinní kan mo ní mo ti gbà sáfọ́ láti gbà yẹn débi pé mo wá rí change sí nínú ìjọ yìí ayé mi jìra ayé ọkọ mi jìra ọmọ mi jìra.
2: wọn ò sì fọ́ wa náà yín.
1: ẹ fọ́ wa náà mi ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi tí mo ti wá síbí.
2: ẹ sọ
1: wàláì.
2: Wàláì.
1: ibi tí ọ̀rọ̀ yín máa gbẹ́dùn mọ́ mi nú ọjọ́ tí mo ti dé síbí yìí mi pè mọ́ lọ sẹ́kọ̀ọ́ rí gbà tí ìjọ ìjọ yìí mo máa lọ sí èkó lọ sọ́ọ̀gù ni.
2: ẹ lò ẹ.
1: tí màá lọ ṣiṣẹ́ mo lè gbóyún nù lọ lọ sẹ́ lẹ́kọ̀ọ́ tí màá lọ fi wá owó ṣẹ́ látìgbà tí mo ti wá sí inú ìjọ yìí bàbá mi o ebi ọ̀pá mi mọ́ mo tún ń rí owó.
2: mbọ nawe o ti dé bí kan sí àmì kó o gbé tó àmì mọ kó o gbé mi ebi ò ní pa ọ mọ.
1: mo tún wá dé síbí ẹ fún wa máa bá wa sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ bá ń ságbèrè tẹ́ ìyálè kí n tó dé bí mo máa ń ságbèrè ọkọ mi gan sì ká mi ní ọdún náà.
2: ọkọ yín ká yín.
1: bẹ́ẹ̀ ni tó ká mi tá ni yá pè mí lórí fóònù bọ́gbà tí mo wá dé bí ayé mi wá yí padà.
2: sọ̀ǹgbọ́ sẹ̀ǹgbọ́ o sẹ̀ǹgbọ́.
1: mi wá sí ogbó nǹkan bá mọ́ mi ì ṣe ogbó nǹkan bá yẹ máa yé mi yíra gbogbo nǹkan mi ń lọ déédé. débi wípé ọjà tí mo tún ń tà yìí mi rẹ̀sẹ̀tì ẹ̀rọ náà bí tí mo ti rí owó tí mo tún fi padà sí oògùn pa tí mo tún fi ń ta red maid. ṣé ayé mi wá yí padà sí mi ọ̀ wá lọ kiri bírẹ́dì lẹ́kọ̀ọ́ mọ́ tí mo wá darapọ̀ mọ́ ìjọ ọlọ́run òjijì tí ayé mi wá yíra ayé ọmọ mi yíra tó wù mí ni mò ń jẹ.
2: ni tó wù yín lè ń jẹ báyìí.
1: bẹ́ẹ̀ ni.
2: ṣé ìgbà tẹ mọ ṣàgbèrè owó òtútù náà ni.
1: bàbá mi ìgbà yẹn kì í ṣe pé mo fẹ́ẹ́ fẹ́ ọkọ mi ló jẹ́ kí n ṣe ń gbà yẹn kò kì í wálé a lọ tíráfù kò ní wálé kò ní fowó oúnjẹ lẹ̀ ń bá.
0: sọ ń gbọ́ nǹkan ẹ̀yin ọmọ ọlọ́run sóòsùn àbọ̀ǹba wàá fọ́lò ẹ jẹ́ ẹ̀ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ jẹ́ ọ̀dọ̀ jésù à ń lọ sí jesus city báyìí aago mẹ́sàn-án ni programu yóò ṣíde gbogbo ọ̀dọ̀ tó wà ń sọ́nà church wọ́n jókòó lé o àwọn nǹkan kan ń bẹ tí máa ń tún ayé ènìyàn tí máa ń jẹ́ tí ó pàdé yìí padà láti ọmọ ọdún mẹ́tàlá sí ogójì ọdún àwọn ọ̀dọ̀ kristi nìyẹn yàtọ̀ sí ìyẹn sà bí n bá ti kún un bí ní ìsìn ni màá bọ́ sórí youtube tiktok facebook ọ̀dẹ́kúnlé epaphras omi number 10 ẹ já lọ gbàdúrà sí ẹnìkan ni mi ọmọ ọmọ jesus city láti ìwòrò òdù nìbàdàn ẹ wọ mọ́tò tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànà kò yìí tàbí kẹ́ ẹ wá sí wema ní chọ́ọ̀chì wa ní gbági ẹ ra àwọn mọ́tò tiwa ń bẹ̀ lówó pọ́kú mo sì sọ pé hostel ti ń bẹ ní jesus city wọ̀nba tó wà 10,000 ní fẹ́ nìkan èèyàn méjì ni ọmọ wà nínú hostel kan and bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè inú mi sì ń dádùn fún tí bàbá mi onímàjẹ̀mú àánú yóò ṣe nínú ayé wa láàárọ̀ yìí ẹ wò yáì bí transformation rẹ ṣe bẹ̀rẹ̀. gbogbo èèyàn mo fẹ́ kẹ́ ẹ gbọ́nra mo fẹ́ kọ́ gbọ́n òsì dálẹ̀ àṣetí èèyàn ọba tọ́jú aya àṣàyà lè ṣàgbèrè àṣetí èèyàn ọba tọ́jú ọmọ ọmọ lè dàṣẹ́wó àṣetí èèyàn ọba rówó ọkùnrin gan lè dadigunjalè àṣẹ tó jẹ ìyàwó ọpọ ń ta àṣọ sì ni ẹmí púpọ àlùjẹnu ni òsì ẹ jẹ ń sọ báyìí gan pé àṣẹ àwọn ẹsẹ kan onímọ̀ bá ohun tí wọ́n ń pè ní òsì rìn bí èèyàn bá ya olòsì jù wàá máa dá àwọn ẹsẹ kan á nira fún olòsì gan láti déjọbọ ọ gbogbo ẹni tí ń wàásù fún ọ pé wọn ń wàásù bó ṣe lọrọ wọn ń wàásù bó ṣe dolówó ẹ jẹ akólàpọ lẹkọọ nto so ya idalagbere gbogbo eyin te nbo mi gbogbo wo pastor wo na ma nbo o ni pe oko re ko ni sile ko ni oko na do mo salo ni ngba ti o si nkan kan fun oko ina o na ya do mo se bi eni pe bibeli so pe inira in ma mu ologbe eyan sinwin ni can you imagine won to nbo la ro kutukutu mama wa gbon ranu ni isin ewo look at some scenes that have connection with the life of poverty. When you are poor, your sin is I know one and imagine you also go. But I'm making a little vessel go. I'm a look to your tea. I know one and you can say ya wukaki. I know what name muka when you also say I know what nobody did so now leaders also Lord Negunjali. I know what only my mom, one woman, King Walloman singer, then a deca kiri. Oh, no fair. More fair called Mamma Bran, be most fair passion. More one noted good in one shell alone. More west at your city fascio ladder. What for? Okay. I will get all Marty Wall Dama. Lato Nilo Jabba, Jabba, Jabba, Jabba, Jabba. No, call this Jabba. I won't say, let's see, I hear you call oni fi nkan kan le yo si fe toju omo so ono ni choice ju pe ko wa alternative when your life is full of poverty you will look for alternative ti eniyan ba tin ya olosiju yo wa ona bale ono bi ja won pastor kan ilowo na lo so won dida kuda oni je won mo paro wa wa du oni wa du eyan oluwa ni kin so mo pe ku nbo so le ri 50,000 ka be o seto o si na ni o si ni o si ni je ki pastor ko so pe n to kan ni sin oni ko wonu egbe awo o la ran opolo o fe itoju nla eni ba pe jesu jesu to tun se ye pa ye pa o la ran opolo agbara wo ni nbe ninu awon agbara wewewe e kan lo so emeji ni mo gbo pe gbogbo agbara ti olohun ni nigba tin ti gba jesu mo mo sugbon ninu re mo discover pe ogun mi nbe ninu e bibeli ni ni won igba ti ajogun ba wa lewe o yato si iranse bo ti eje ko oluwa won oluwa ni to ba dagba ninu kristi ogun re le ma wa sodo elomi jesu ti ditalika ka le ba di olowo idikeji to fi gbodo do loro ni pe ko le ma nawo sise olohun gbogbo eyan ni oda sise olohun lawe osu tun tin pari lo a tun sanwo awon radio station ke wa sa fi pa se o to wi pe tin se bi opo ni diaro ati wa lenu e lati bi odun meedogun o fail wa le kan ri mo ma so nkan kan pelu gbogbo isokuso aye to ba se imo eyan leleyi sa yo ti dasan be o se nfe nu kunjo yi si o ti ni ku ti pe ni eh ime eyan ko bibeli ni bi owo ba wo wo bi inu konu irugbe olohun se fatu oro ya yi lo lead mi lo be mo bere si hate o si aje so mo to ba se pe pastor to fe run o si ni o to gbagbo pe beyan o ba bo beyan ba wo moto nla tabi to ni owo tabi teyan be ninu church e pe esu lo ni mo bayi bibeli temi so ninu we jacob bo gbo ebun rere o wa lati owo baba imole ninu eni ti o si ayi ni ke tabi ayi da kankan nu e bo gbo ebun so da laye olohun lo ni dada ni be nu olohun god good to ba your good to ba ko le o le your god jade nu e to ba ko ifu le o le bi dis ko di devil e je mo gboro mama yi
1: bonga ti aye ti e na jira o aye ti e na yo bo na gba se bonga contract o na o ran je le o si ti mo need ti o se fun mi gba
2: ha sha sha sha kin lo tun fe gbo

Ọlọ́run sá mú ojú pé ó máa bọ̀ wá dáre. Ẹ̀gbọ́n tó bọ̀ ọ̀rìn àjò oṣù kẹjọ.

0: olóró aláyè fún òlí rẹ̀ ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ ti ẹ̀ professor with authority breaking generational curse fífún àti wíwú gbogbo ìgbópinlẹ̀ ogun àbíjọ níbi tá a ti bí ọ tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú jésù olúwa wa ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní ká báyìí ó máa fọ́ gbogbo ìgò tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dominira ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè lábẹ́ ìpè ọlọ́run lórí wòlíì sàmùjọ authority bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ saturday 29 the monday 31st august wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejì rẹ ni ẹ máa bọ̀ lágbójúkọ kòkàkólà orí òkè ògo lẹ dé yẹn ìkóríta ìpínyà rẹ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Orúkọ mi ni Peter Adémóyégun. Mo ń gbé ní òkè àrò ní Àkúrẹ́ yìí. Ní ìdílé tí mo ti wá, wọ́n lágbára ní àdúrà ìdílé yẹn gan. Nínú gan gbà tí mo wá sí Àkúrẹ́, ìyàwó mi ṣàsọ mi pé kí n stable sí Àkúrẹ́ tẹ́lẹ̀, mo ti wọ́n àti kúrò lákúrẹ́ tẹ́lẹ̀. Wọ́n ṣàsọ mi kí n pé ire mi pé Àkúrẹ́ ló wà. Bọ̀ bí mo yé ń ṣe kò bọ́ sí. Ibẹ̀ bakery work mo ṣe, electrical dẹ̀ ni mí. Mo ń ṣe from bakery to bakery mo ń ṣe. Wọ́n ṣàwá pẹ́ mo ṣàwá join the last year 77. Mo bá wọn ṣe àti ìgbà ìmúṣà ń bẹ sírí ṣéyìn ẹni mo ti mọ̀ pé ọjọ́ pé àdúrà fẹ́ kájú àwọn yìí o bẹ́ẹ̀ mi náà ti bẹ̀rẹ̀ sí ń tẹramọ ìwọ̀n kò sígbà tó bá ṣiṣẹ́ gbàdúrà lóru tí mi kì í jí màá jí mo ti set alarm sí fóònù tó wá di 11 o'clock màá jí àjọ ìyà àdúrà bí mo ṣe ń gbàdúrà mo jáà rí pé ṣé ń jí sí àwọn wa ṣé yìí sáwa ṣé ń jà wá àti pé mo during that time attack ni ìmọ̀kan tó rí mi ṣe fún wọn wọn máa attack orí mi ọbẹ̀ ọfà ọbẹ̀ ọmọlẹ́bẹ̀ ọ̀ṣà wọn máa fi máa attack orí mi àgbà tí mo ṣá ń gbàdúrà lẹ́yìn last one táwa ṣe mo ṣá gbàdúrà wọn apply fún mo ti apply fún ibiṣẹ́ yẹn more than 3 times wọn ò lẹ kí wọ́n máa ju application mi dànù ni nsìn èmi ò lẹ fọkàn sí mo kàn drop application mo kàn bọ́kàn kúrò mbẹ́ mo ṣá rí pé wọ́n pè mí mo dẹ̀ wá lọ mi ò prepare fún gan mo yẹ débẹ̀ àti mo ṣe interview yẹn tó ń ṣe test yẹn mo ṣe test dáadáa bọ interview mo fọ́kọ̀ mo ṣe wá lọ pé mo fi sọ́wọ́ authority pé mi ò ṣọ́ọ̀bù wọn lè pè mí pé mo fi sọ́wọ́ authority pé miracle nìkan ló lè jẹ́ kí wọ́n pè mí pàtó wọ́n dẹ̀ wá pè mí ó surprise mi pé owó tí mi ò gbà rí owó mo bí oyè ṣiṣẹ́ mi ò gbà rí ẹ̀ rí.
2: Má sunkún náà
3: má sunkún.
2: Owó kan sọ fún ẹ bẹ́ẹ̀. Owó yẹn
1: owó tí mi ò gbà rí ní àdìgbà tí mo ti ń ṣiṣẹ́ nígbà mo ṣiṣẹ́ ní east mo ṣiṣẹ́ ní gbogbo east mo ti ṣiṣẹ́ bọ̀ owó tí wọ́n mi ò gbà rí eléyìí tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ kí wọ́n máa san fún mi èmi lẹ́yìn ẹ̀sẹ̀ bíi 100 something like
2: má sọ iye tán fún ẹ o
1: oye tán wàtí wọ́n á sọ wọ́n á fún mi ní àpọ́tán ẹlẹ́yà tí mo rí owó tán fẹ́ sọ fún mi ẹ̀rú bà mí mo ní yé authority don
2: lie ìpè authority rẹ o náwó ẹ owó náà gbà rí
4: ẹkẹ́dọ̀ bá ní ìrẹ́lẹ̀ rí sí i
2: apá bonika jù sí i
4: níbi
2: ó yá gbà báyìí o sídà
4: gbogbo ẹni tó bẹ lóńdó state
5: all of you lóńdó state
4: ènìlẹ̀ ní jẹ́
5: today ti díje o hallelujah
4: sórí tí àánú bá fẹ́ sọ̀kà
5: rẹ̀ mẹ́sì sábà tó ti sẹ́yìn
4: kọ́kọ́rọ́ àkọ́kọ́
5: the very first key
4: ó ní kí ọkẹ́ èèyàn mọ́
5: if your heart to be pure
4: where you have pure heart
5: tó bá ní ọkàn tó mọ́ gẹ́rẹ́
4: Psalm 24
5: yẹn
4: láti verse 4
5: from verse 4
4: ọlẹ́ntọ́ ni ọwọ́ mímọ́
5: he that has clean hands and a pure heart
4: tí o gbọ́
5: kẹsàn-án
4: tí o lórí ìbùkún gbà lọ́wọ́ lọ́rùn ìgbàlá mo gbàdúrà fún
5: I pray for you
4: ó rà ànú
5: Anu
4: sọ̀rọ̀ wọnú ògo lọ.
5: Ẹ́ẹ̀tẹ́ tó glórí ẹ̀mẹ̀.
4: Ó kejì.
5: Nọmba 2
4: àwọn tó bá ń dúpẹ́.
5: Those that are appreciating.
4: Bámi ka Jeremiah yẹn.
5: That book of Jeremiah.
4: Chapter 30.
5: Jeremiah 30.
4: Verse 19.
5: Àti látinú wọn.
4: Látinú wọn.
5: Ni ọpẹ́ àti ohun àwọn tí ń yọ yóò ti jáde.
4: Ọpẹ́ àti ohun àwọn tí ń yọ yóò jáde.
5: Èmi ó sì mú wọn bí sí i.
4: Nọmba ti lè máa dúpẹ́ wọn bí sí i.
5: Wọn kì yóò sì jẹ́ díẹ̀.
4: Wọ́n wà ní kẹrẹ.
5: Èmi ó sì ṣe wọn ní ògo pẹ̀lú.
4: Máa ṣe wọn lógo.
5: Wọn kì yóò sì kéré.
4: Wọ́n ní kẹrẹ.
5: Thank
4: will become great.
5: Wadilani.
4: Because mercy will speak.
5: Sorry, I know Pongo.
4: Sorry, any.
5: Today, sir.
4: Ni church wala.
5: At our church in a
4: glory.
5: At the matter of glory at a
4: great. On the road.
5: In on the road.
4: Ni after customs.
5: After the customs.
4: Ni waju minister of
5: that's the way that minister of agree.
4: Ekbebogwente.
5: Invite everybody you know today, sir.
4: Don't worry, okay.
5: You have been to that mountain before.
4: Oga.
5: My brother.
4: Oni.
5: Today.
4: Ewa Sotobada.
5: Come with your best clothes.
4: Bibeli, ni je kan wo yin re ko yin.
5: Let the lot of people praise you.
4: Banana ni le yo mu.
5: That shall the everybody sing.
4: On so po lo ma sele.
5: A lot of things you happen today.
4: Any ti o ni ma ni.
5: Don't that don't have we have.
4: Anu yo soka.
5: Let me to say.
4: Mama reti.
5: I be expecting you.
4: Laaro yi.
5: This very
4: yo da fun
5: yi. Amen.
4: Era nu gba.
5: Amen.
4: Gbogbo ni ajo laaro yi.
5: So I join this morning.
4: Gbogbo yin baba baba wa.
5: All your fathers.
4: Iskabesi.
5: Our kings.
4: E to lo ngbe po.
5: Don't that God has put in position.
4: E je alejo wa lo.
5: Be our special guest today.
4: Yo si da fun.
5: He shall be well with
4: in the name of
5: Jesus.
3: Oru meta ti jami abi se iyanu ti ma sele Olorun samu ojo pe o ma bo wa dare
6: to bo rin ajo su kejo

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Mo lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: Stay tuned to 32FM 94.9.
1: Ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bí titun.
2: Wàá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
6: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
7: Ibadan, on a don't ready, Amala Fest 2026, don't show. Make we gather, show, and celebrate for the second edition of Amala Fest. Danger. 32 FM, Fenye, they invite you to the biggest food Amala Festival, Amala Fest 2026. How you take one time? Correct black Amala, with white Amala, Ewedu, Begiri. Come join us with better okra soup, Abiyef, Foriro, meat, Momo, fish, Bokoto, and many more. Plus, they do we go make you shake body, forget your worry. You fit also partake for competitions like Chop Hot Amala, Chop Amala with Rush Roll, plus finish a mountain of Amala. You say, come show your talent if you know say you sabi the thing. Amala go full ground from vendors like Bibi Iri Alamala, Iyao Yo Alamala from Barimu, Iya Dija Alamala, Adiojo. Venue, na Recreation Club, opposite Adama Simba, Ibadan. For Saturday, August 29, to buy your ticket, rush, come Latter House, Premier Eve, Mokola, Ibadan. For just 3K. Or make you tolontolo us for 0806-218-5194. 32 FM Amala Fest 2026. Proudly sponsored by Rego, Emiwan, Snow Cap Premium Drinking Water, and Maggi, me and Maggi, with Diakulele together.
8: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
8: Ní tòótọ́.
10: Kájà sọ pé o ti rà wọ́n àbí?
8: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà?
11: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
8: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
13: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Stay tuned to 32 FM 94.9.

0: ìjọba ológun ìjọba ológun ara wọn sọrọ tí wọn kó bá wa ni ẹran ti pé lábẹ ìṣàkóso ọgá ogun olùṣègùn ọbásanjọ ni wọn ti ṣe òfin tán sọ ilẹ ẹbí di ilẹ ìjọba land use decree gbà yẹn
1: 78
0: tá n pè ní land use act nísìn so ẹdẹ rí pé tá a bá lọ wò dáadé ló gbọ àwọn general sí gbà yẹn àwọn tó ṣe gómìnà o àtẹni tó ṣe ọgá ológun ohun lóyè ti orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́bàádì iṣẹ́ ọ̀gbìn báyìí iṣẹ́ àgbẹ̀ àǹfààní tí wọ́n fi decree gbà yẹn tí wọ́n fi rọ́ sí ọ̀dọ̀ ara wọn nìyẹn ṣùgbọ́n nígbà tó ń ṣe wọ́n rọwájú ọ̀la mọ́ ara rẹ̀ ló di wàhálà sí wa lọ́rùn lónìí yìí tó wáyé pé wọ́n ṣe òfin yẹn gbà yẹn ẹnìkan kò lè jí nísìn kọ́ wa máa sọ wípé ìjọba kan ó gbalẹ̀ fẹ́ nìkan ara wọn sọ̀rọ̀ tí kinní ẹ̀ kó bá wa ní bóyá sísìkò ti wá tó fún wa láti pé òfin yẹn ká tún yẹ̀wò láti rí pé àwọn tí yóò bá tọ́ wọn ò ní máa gbọ́ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí àwọn ibì kan wà irú ibi tá à ń pè ní gọ́mẹ̀n reserve ẹ wo orú ti ètò wà ní oríire ó lọ dé Niger ó lọ dé Kwara ó lọ dé gbogbo kàsínà báhùn tí wọn ti pi àmọ́ pé ìjọba àpapọ̀ lónìí ṣé ẹ̀ pé tí ìjọba àpapọ̀ bá kó yẹn lọ bẹ̀rùn kò ẹ lè pe kọ́mọ̀ kò lọ ẹni ọmọ ti débẹ̀ tó ti tẹ̀dó tó ti lo bí ọdún mélòó kan ń bẹ̀ òun náà pàtàn so tẹ bá lọ wo àwọn tó ń ṣẹlẹ̀ ní Benue tó ń ṣẹlẹ̀ ní Plateau tó ń ṣẹlẹ̀ ní Taraba
1: Nasarawa
0: àwọn ìjà ilẹ̀ èyí táwọn olóyìnbó pò ní expansionist project wípé a ti tẹ̀dó síbí kò síbi tá à ń lọ mọ́ ilẹ̀ ti dilẹ̀ wa tó bá jẹ́ pa àwọn ń gbé ní ìrẹ́pọ̀ lálàáfíà kò sí tó burú kéèyàn gbébi tó bá wù ú ṣùgbọ́n bá tó bá ti wá di pé o fẹ́ máa pàtàn tí ọ̀yẹ́ ẹ̀mú kan yóò bá ní ẹni tó bá fẹ́ joyè kóyè
1: ìtàkìtà ni ọmọ pa
0: so in tó ń fa wàhálà ẹ jẹ́ ká ro àwọn akùdé àwọn aburú tí kinní lè ṣe fún wa ká wá gbé sẹ́gbẹ̀ẹ́ àǹfààní wò la lè rí ń bẹ̀ ká tó sọ pé ṣùgbọ́n ní kókó èmi rò pé n tó tọ́ fún ìjọba ni o láàzọ pé òun fẹ́ gbalẹ̀ fẹ́ nìkan
1: torí
2: pé ó fẹ́ fi ṣe ẹ sọ̀rọ̀ nípa àǹfààní ṣá aláǹfààní tá a lè jẹ́ náà ẹ̀
0: ṣe rí àǹfààní wà torí pé àwọn tí bẹ́yàn dako ni o bí ó ṣọ̀gbìn ni o nítorí ó fẹ́ ṣe tí ò bá ṣe pé àrùjẹ ni òun nìkan kọ́ ni ó dá yóò ta fún lù
2: ètò ààbò ńkọ.
0: Nínú àwọn ìpínlẹ̀ gbogbo kí n lọ ẹ̀ka kó papọ̀ mọ́ra wọn tó wáyé pé owó ọba ní ìfọwọ́sowọ́pọ̀ iṣẹ́ rí ìfẹ́ lónùwà lórílẹ̀‐èdè yìí.
2: Ìfẹ́ lónùwà
0: ìfẹ́ tí fẹ́ ò bá nù wá èmi ti mọ̀ wípé mo ń sọmọ ìbàdàn mò ń gbé ìbàdàn mò ń rán àǹfààní ìbàdàn ìyẹn ń gbọ́dọ̀ ṣe tí ò ní jẹ́ kí
2: ìbàdàn ó tòrò
0: tó wáyé pé ìyẹn la bá fi sí iwájú ọkàn wa èyàn ní máa fi wípé torí pé mo ti lọ ọgọ́rùn-ún ọdún lẹ̀ ibẹ̀ yìí wọ́n bí bàbá mi sí mo ti dọ́mọ nílẹ̀
2: rárá
1: yà wọ bòmí bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ orílẹ̀ là ń ké bígbà tí ẹ̀ ń jẹ̀rora lórí wípé wọ́n pín owó nídìí ètò ìdìbò tó wáyé nípìnlẹ̀ ọ̀sùn fún àwọn olùdìbò ṣùgbọ́n a ní àjọ efcc wọn ò mira alọ́lọ́pàá ò mira inec ò wí nǹkan kan àmọ́ ìròyìn tó ń jáde lẹ́nìí ó sọ ìdí fún wa tó fi jẹ́ pé a mọ̀ pín owó lọ ni àti ìdí tó fi jẹ́ pé ẹnìkan kò ní náà rò sí wa aláwílé wa kan ọkù wa àgbákin wọ́n sọ bíi pé wọ́n ti sọ fáwọn rí wípé ṣé ọfẹ́ pé padà tí ọlọ́mọwé wọ́n lọ́lọ́pàá sọ fáwọn pé àwọn ọ̀sà lọ ìwọ náà ọ̀sà lọ ń bì ni èmi ti jẹ pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdarí ṣùgbọ́n pẹ̀lú ìròyìn tó ń jáde ní sí pé àwọn elétò ààbò tó ṣiṣẹ́ níbi ètò ìdìbò lọ́sùn lẹ́yìn tí electorate tí wọ́n dìbò tí wọ́n gba kúkú sí tí wọ́n gbowó wọ́n lè ní mẹ́rin wá o tí àwọn èèyàn gbowó ní igun ọ̀kíní igun ìkejì gbogbo ogun tí wọ́n gbowó àwọn elétò ààbò tí wọ́n lọ bẹ̀ di àkókò tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọn ò tí ì rí owó wọn gbà ibi mọ̀ ń yà sí wa leléyìí o à á ti wí pé ọlọ́pàá ń wòran sójà ń wòran nígbà táwọn èèyàn pín owó tó jẹ́ pé owó ara tiẹ̀ ló fi wá tó jẹ́ pé owó ara tiẹ̀ ni ó fi lodge a sì ti kọ́lẹ̀ pé allocation ti wà fún wọn a mọ̀ fún wọn lẹ́yìn ètò ìdìbò mo ti lowó ara mi ǹjẹ́ salary tí mo gbà ní previous month the preceding month pé ó pilẹ̀ sustain mi di àsìkò ètò ìdìbò mo lè lọ yánbì kankan tí n bá rí yá màá gbà lọ́wọ́ olóṣèlú tìgbà tí owó tiwọn jáde báyìí tí a ti wá dìbò tán tówó wọn ò jáde a wà á bú wọn wípé wọ́n ṣe gba owó lọ́wọ́ àwọn olóṣèlú tó gbé owó wá lásìkò àbí wọn ṣe mú àwọn tí ń pín owó nígbà tán mọ̀ pé táwọn náà máa survive on eléyìí kí ló dé lẹ́yìn tí ìbò ti parí owó tí wọ́n ti yà sọ́tọ̀.

0: radio station you can't live without.
1: If you're not laughing, you're not listening. From your car to your room, to your neighbor's speaker. 32FM 94.9. Spread laughter everywhere.
2: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọ nìyàn. Kásì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ níjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ bá wọn.

nínú mo ń gbádùn àyìnlá yẹn lọ́wọ́ ó dẹ̀ ń dùn mí ṣá. Ẹjẹ́ ń lọ kí n padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà ń tó bá wù ó jẹ́ orúkọ tó wù ó ni ipò tó wù ọ wà bẹ́ẹ̀ nìkan kan ọba ti rí lò ó dó.

lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà látòkè lọ́hùn. ẹ mọ̀ mí dáadáa mọ̀ mí pé mi kì í sọ continuity yìí nù. àì wà lórí ètò iṣẹ́ yá o. nìkànnì 32 fm lórí 94.9 laughter house òkè tí ń tẹ́ premier.

0: pọ̀jù. Àwọn tí wọ́n sọ tí wọ́n ṣe láàánú fún ọ náà nítorí wọ́n jáde.
1: Ikú ìbá gbẹ̀rọ àbára gbogbo.
0: Ẹlòmíì fẹ́ bún ọ lọ.
1: Ẹ àjì arúgbẹ ló tó dòdò gbé o.
0: Ẹni tó ní èmi mo nì sọ yìí, ìwọ máa lò lọ́sàn-án, Jémi wa máa lò lálẹ́, máa lò láàárọ̀ sọ́sàn, ó lálẹ́ yẹn lọ́jà ń yá jù.
1: Bàbá wa ìdí.
0: Bó ni ó ṣe wà nílé tí ọmọ ti lé wòran òde. Bàbá ẹ máa ń ṣe nǹkan púpọ̀ fún o, bóyá kó kàn rọ lápá kó rọ lẹ́sẹ̀ kó mọ̀ lè wá ta mọ́.
1: Lédè.
0: Àbí ẹ fọ́ lójú. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó tún jẹ́ káàánú náà òun wọ́n nìyẹn o, tẹ́lòmíì bá sọ ohun tó ti kàn nínú pé ó ń ṣàánú, ìwọ gangan tó fẹ́ ṣàánú, ẹ̀rú ó dẹ̀ bọ́ àti ṣàánú.

àmọ́ síbẹ̀ síbẹ̀ àgbọ́dọ̀ ti torí pé ẹni tí a sọ̀rọ̀ fún tí ó fẹ́ fi bi sú ni káwa náà mọ́ sọ̀rọ̀ o ẹni bí excuse yo.

0: ẹjọ́ ṣe kéde àti ìpolówó ọjà bí ń bá lọ tí ń padà dé àwa tá a là mú ayé ẹjọ́ o alpha àwa jẹ̀nsì fóònù fíríjì yín lẹ́yìn ìpamọ́ ayé ẹjọ́ o ní dì kò ní dì àmọ́ mi yẹn ó tutù tẹ́ bá fi mú gàrí ọlọ́run ọba mi o
1: ọmọ oyin ló yẹ
0: tẹ́ fi mú gàrí kọ́wá jẹ́ gàrí ẹ̀gbá tọ́kan àbí gàrí ìjẹ̀bú àbí èyí tí ẹ ń tà lọ́nà èrú wa tọ́kan burúkú yẹn.
1: ẹ tún máa ń gbọ́ ẹ̀yẹ lẹ́gbẹ́ mo ní mùsùlùmí.
0: ẹ jẹ́ ń ṣèkéde àti ìpolówó ọjà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà máa sójú òpó lẹ́lẹ́mbẹ́ kú kalẹ̀.
1: ìṣọ̀lá bàbá tún dé ká sọ fún ọ.
2: ẹ̀ṣin ló lérè sísá ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀ ètò tó péjú owó kò nílò àyẹ̀nù kiri gbèsè 32fm 94.9 laughter house orí òkè téńté premier mọ́kànlá ìbàdàn.
3: Hey, who they beat?
4: Now everybody wey carry tom-tom.
3: Whether na traffic, long queue, or busy day.
4: No lele.
3: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: Badan. Hello.
1: Hello.
0: Eku oju mama mi.
1: Eka aro.
0: O ko yin o.
1: Oruko mi ni Alatibos Mari Jara ti airport.
0: Lati airport. Se si nla mu disin.
1: Ami lo disin yo.
0: E lo. Odo ya daddy yin le ti experience ye.
1: Ben.
0: Fridge le yin lo.
1: Ben.
0: Omi nu fridge.
1: Ko ta mo pick up. Okay. Ọmọ fi lori re, a mo pe ni kemu.
0: Ike iya ija. Ike mu ni.
1: Oh. Ike mu la mo fi sori re.
0: Oh my god. Bo lo mi inu re.
1: Ah, e wo mo tutu gan.
0: O tutu.
1: Loko odo wa la ti mo lo loko odi oro.
0: Oko odi oro.
1: Eh, la kele.
0: Hey. E si ranti oko.
1: Mo ranti.
0: E se ma mi. Ese wo oju yin oni baje olagba olagba ama si fridge ni ama won ma mu fridge ni ada mu won ma mu
2: ayila ere mi.
0: Hello, eku oju mo.
3: E karo.
0: Yes sir.
3: Afu se la karo.
0: E se mba mi.
3: Ah, ni oruko mi ni Bakari Samson lati Mokola
0: mbi.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun.
3: Aa, ní ìwọ̀n bá ìgbà tí èmi délé ayé yìí.
0: Ẹ.
3: Tí wọ́n gbọ́njú díẹ̀.
0: Yes sir.
3: Mo gbọ́njú bá mo lè yà tó bí mi lọ́mọ yín.
0: Mọ́mí yín lámù.
3: Bẹ́ẹ̀ni.
0: Bọ̀fí.
3: Ìmọ̀ gan àmú tí mo sọ̀rọ̀ ń pa yìí.
0: Ẹ.
3: Èmi rèé, mo jọ́ ọmọ ogún ọdún lónìí. Àmú ni mo wò wájú mi bẹ́ẹ̀ báyìí.
0: Ó
3: ìwà nù Ẹ̀mbá mu omi pure water, yóò mọ̀ pé dájú omi mi. Yóò mọ̀ pé omi àmú ó dájú omi pure water lọ.
0: Mo fọ́.
3: Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé bọ́tù water sínú fíríjì tó.
0: Ẹ.
3: Oh, mi ì tí ì fẹ́ má ra jẹ́ fẹ́ dá sí.
0: Mo fọ́.
3: Lẹ́yìn pé àṣejù ni fíríjì mọ ń ṣe.
0: Ẹ.
3: Àṣejù tó sì mọ ń ṣe ni pé kó mọ jẹ́ kó tutù, kó mọ jì, kó mọ ṣe kinní. But nínú àmú yẹn. Ọkàn kò sí tó tẹ́ ẹ fẹ́ fi ṣe tí ọkàn yín ò ní balẹ̀ lórí ẹ̀.
0: Amúbálẹ̀ ọkàn lámù.
3: Bẹ́ẹ̀ ni o.
0: Amúbálẹ̀ ọkàn.
3: Bẹ́ẹ̀ ni.
0: Ah, kò ní dàrú fún yín bàbá yìí. Wọ́n láwọn sì ń wò wájú ọ̀dọ̀ àwọn báyìí tí ga. Ah, ìyá ìgbélé. Ah, ìjọ mo fọ́ mọ̀ ìyá ajókó tó wàhálà. Àìmí mọ́ fọ̀. Mi náà ni a fẹ́ kó kúrò láti ilé kan sí ìkan ni. Àmì èèyàn gbọ́dọ̀ mọ mọ experience pé èèyàn tó ń kó kí Ọlọ́run. Dámi lóhun démi náà lóhun o. Wọ́n ti fún mi ńlẹ̀ pa. Dánábìdì fún mi tiẹ̀. Daniel fún mi lọ́nà maníyà. Ta ní kẹ́ tiẹ̀ bá ń kọ̀kan. Ẹ̀yin olólùfẹ́. Ẹ jẹ́ wọn a máa kó búlọ̀kù díẹ̀díẹ̀. Ẹ sàánú mi. Ọrùn mi ti gun. Ẹni tí ó fún mi sìmẹ́ǹtì kan sí mi. Àmì èèyàn náà mọ̀ tún gbọ́dọ̀ experience. Èmi mọ fáàmù yẹn. Ní ẹ sòsù kárù mi báyìí kẹ̀. À ń kó lọ ilé ayé tó tó ń gbà náà ni ẹ bá mọ ilé ayé tó tó lálá bẹ̀bẹ̀ nítòsí sunflower. Mo kọsẹ̀ báyìí gbà. Làmú yọ ń dìpo èmi ni àlọ́ àmọ̀ títí dìgbà náà. Ẹ yé ń ṣe kéde àti polówó ọjà o. Ọjọ́ Sátidé láàjọ ka o. Ọ̀wá báyìí. Àti ẹ bọ́nu o. Tíkẹ́ẹ̀tì rẹ mú dáadáa o, mú lọ́wọ́ o.
2: Ọ̀pọ̀rin
0: ọlọ́run. Ní ló fi jọka o. Ṣé ẹ̀ka máa disturb MC lórí stage ohun adáhùn.
2: Ní owó máa.
0: Mr. Tiamiyu, Mr. Ti, ẹ lè bá ya fọ́tò kájọ wẹwọ́, ẹ bá ti gbà mọ́ láyín. Torí èmi fẹ́ máa jàmùlà kíni torí àmà arrangement táwọn bí n pè yìí ṣe kalẹ̀. Bẹ́ẹ̀ ni àníyànsá arrangement fẹ́ yàrá àtàrí tú. Fáàsì ti ń bọ̀ ni. Ọba mọ pa láìkí okay ṣe ẹ sàrímẹǹtì.
4: Má bá mi sọ yẹn.
0: Ṣe ẹ sàrímẹǹtì wa.
4: Tàmíyù má bá mi sọ yẹn.
0: Àníṣe.
4: Ìwọ náà mọ̀ nǹkan tó mọ̀ ni pẹ̀lú 32FM ṣó ti yọ. Àwọn bàbá wa ni wọ́n ní wọ̀nyí rán ni níṣẹ́ kan rán ni níṣẹ́ mọ̀ ṣó yọ. 32FM. Bá a tún sọ wípé kínú àwọn èèyàn wa ó dùn. Àní sọ pé kínú ọmọ inú ilé
0: gan ó bàjẹ́. Mo máa mọ̀ bí ó ní.
4: Bá a ṣe jẹ tó lọ fáàmù. Ó yẹ kí mọ̀mí ọ̀fẹ́ náà ṣe léṣe dààmú ni. Wọ́n já etí ẹ̀.
0: Wọ́n torí àmú nọmọ.
4: Ó náà ni.
0: Wọ́n torí àmú.
4: Ó náà ni.
0: Wọ́n dárí jèmí ìjọ náà. Àmú ọdún èmi náà tó rà.
4: Ṣọwá lè rámù rà mọ́
0: pàtàkì. Ríra o àti ẹ̀rú mi àmú mú mọ́.
4: Kọ̀dákù gbogbo ẹ̀yọ olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa ẹ̀ṣọ́ ẹ kò fẹ́ wa.
0: Lọ́jọ́ Sátidé.
4: Tíkẹ́ẹ̀tì ti tán àti sọ
0: fún. Ó ti tán.
4: Pátápátá. Tíkẹ́ẹ̀tì ti tán. Bó ṣe yẹ pé àwọn èèyàn kan tó ń wá.
0: Wọ́n fẹ́
4: mi. A mọ̀ pé ìfẹ́ olè ni. si wa sugbon e wa da ku gbo yin te fe gba ticket lowo wa e tete de laaro ojo yin ke mo wi pe ade un wa emi na wo wi pe eyin tona yin ji ke ma yese to ma damu wa lati wa gba ticket oni mo se ni o da e sanwo ma ba yin toju ticket yin sodo
0: yo to melo te toju
4: Allahumami
5: Allahumami
4: eri ba jun
0: pazo
4: jun jigem oni lumi e wa le na egam chim adupe follow
0: so time woni ka ta fe gba ticket o ti de
4: emi o tete de n ti tete wa nbe ni bi ago bi meje abo in la wo ti wa nbe
0: okay eyin ile to ti wa nbe
4: iwa gan wo bi oda wo gan mo won o bi efo won o bi e
0: meje abo
4: mo o ba yi e
0: da time wo le be bere
4: emi bi google
0: e wa a ni agreement o e so mc ti mo fe a se o as the agreement o calculate ni time o
4: ni bo ti eh ton bo ti ri ni eni be ka e be ri loju orun e bi ni time o mo ya go te ma de sibe
0: se e jo e mo pede o ka le gba ticket ticket ti nbe lo temi na e te gba ma ti le gori kini
4: ton ba ti e ti gori pepe awo lo
0: awon raga si nko kini ba to ri o ti ta nkan ori
4: awon eyan po
0: e wo go ti
4: e cfm ni
0: e wa jo oju oti ran
4: ko e wa wo ti amiyu gambo oju re bayi wa wa wa lodi
0: ya se keri article eleme un e ku kale
6: ngba so di jo po kan lala ye bayi
7: ṣe lo le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan nu kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan

0: 070-89-32-74-34
1: A pàdé lọ́jọ́ àmùlà lọ́jọ́ àbámẹ́ta Sátidé títí di ìgbà yẹn ń kọ́ ikimọ̀ tí ilé yá o pàtí ilé ìbò ọmọ onígẹ̀ẹ́sì Aisha Adedokun ẹja rele a pàdé lọ́jọ́ ajé Monday lórí ètò iṣẹ́ yá àmọ́ lọ́jọ́ àbámẹ́ta Sátidé a pàdé níbi tá a ti kọ́ kàmọ́lẹ̀

0: le apa to e koju mo le apa alaafia e koju mo nbe won lomade lagba lokunrin lobirin eyin baba baba eyin mama mama mo kin e koju mo nbe won se ma be ta ba ri eni bayi na la kira eni ojo meji e ko ojo meta o latose to lo ta ti jo tata pin se ko lori eto da do ko ra wa da lolon lowo bi ko so wa lo ko to so wa bo gabi esi re olodun to ma re oba mi adigun aro oba se yewu oba to leji to le pa oba to le pa to leji oba ti mu oku jade ninu alaye asi ma mu alaye jade ninu oku dansa kire olodun oba mi o awon te ba ni ti won o mo olodun daada awon aleleburu ke ni egbo to ba ke ni gbangba ta ni obilere na aye mi my life gbogbo eku amojuba mu gbogbo ni eku amojuba ese gbogbo agbaye eku amojuba ma foko laja aye mi my life imu muno mutia o mute wete we esi ororo tegbo tegbo ataro gbona ton tepo imo tu imo jo imeni bi oni jole wa lori ohun agba olorun temi ateyin lajo fa iku degbera ajo pe laye be la sipo laaro aye mi my life ara mo ga mo kiye to kabo sori akoto eto yin eto wa ta pe ni egboro mi ro ni kan amun gbugbe mo 32 FM 94.9 ori oke tente mokola han yin la wa oni premier hotel ebi someone ti gbe dun le aye mi my life to ba ri be lo ko olohun oba akoko oba keyin ni mo kin ka bo sori eto to ni o ko le ba dun ko to tu ko to ba ko to se bi sese nkan ni se mi be se n gbo oju te fin wo mi o ni fo ni eyin te wa lori Facebook eti te fin gbo mi o ni di eyin to je pe ori radio le tin gbo mi egungun ti mo mi ma se mi ti ba dori agbagbe ibo olohun oba mi o kele mi koko oju to olohun mo bi se gbekele sugbọn lọkọ gbogbo igbimọ alaṣẹ ati oludari 32 FM patapata labẹ ase ọga wa ọgba baba ọba peter ọmọ kini mo n ki gbogbo agbalaye pe to kaabo sori akoto eto yin eto wa toni ẹgbọrọ mi ro leto kan eto kan ti batẹgun sọ ni gbogbo ago mọkànlá lọjọ alamisi báyìí orí ètò ilé àti jẹ kẹ mọ pé ọlọrun ọba mi òkè tóbi gan a kábíọ sí ọba tẹnìkan kan lágbára tó láyé orí ètò ilé àti jẹ kẹ mọ pé tí ò lágbára náà ọmọ lẹjẹ lọrùn gbogbo ara ẹni jẹ láyé ẹ mọjẹ ń tàn wọn lágbára tọlọrun ọba wà á ní ọmọ nsọ gbogbo bí tó bá mọ ọba wọn bẹ irọ wọn pa ẹnu ni wọn dán tọwọ ẹgbọrọ mi ro bá bà wọn ọmọ jẹntù ni ayé mi my life wà á ní ta ilé ló ń pè mí tí wọn bá ní mr kẹbúyẹrì wà á ní yé kí ló dé àwọn tí a máa bọ́ ṣe wà sí a máa bí wọn léèrè pé kí ni wọn náà wá dá lọ́rùn kí lọ wá dọ́dọ̀ rẹ̀ ibi ọ bọ́ sí lágbára bọ̀ kọ́ lọ́wọ́ là ọ́ ni o bẹ́ẹ̀ kì í sì ṣe bẹ́ẹ̀ náà la ṣe burú tó ìwà tí ń bẹ lọ́wọ́ yín la ni ẹ máa kíyèsí lóko alámòjútó lórí gbogbo ètò tí jáde ń kàn ní alálùbáríkà yìí ọlọ́run tọba yusuf kí ni mò ń kí gbogbo àgbáńláyé káàbọ̀ sórí àkọ́tọ̀ ètò òtòní ẹnjiníà usman ní bẹ́ẹ̀ tí ń gbé òkè tí ń gbélẹ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ tó ti ń sẹ́lẹ́lẹ́ tó ti ń kú rírí ẹnjiníà usman ní bẹ́ẹ̀ tí ń dàbí ara ego ní sẹ́mi rẹ̀ ò ní gbaná mú o àbúrò ò ní sọ̀kan rẹ̀ ló kọ́ ọlọ́run ọba jésù olúwa tíá o ò lè rà mí ẹ̀ sí. Ìta ti pẹ́ ìtò bẹ̀rẹ̀ náà nu àrẹ̀mú ọ̀gẹ́ ọmọ fèrè ẹ ti mọ̀ pé gbogbo adébí ayè má kọ́ láyé àgbà ọ̀lẹ́ ni wọ́n gbogbo adébí oko mọ́roko àgbà ọ̀lẹ́ ni wọ́n àmọ́ bí tèmi àrẹ̀mú ọ̀gẹ́ ọmọ fèrè bí n bá ti dórí agbágbé ẹ mọ̀ pé tí n bá ti ń fọ̀n dálẹ̀ bí elépété ọkàn mi a máa balẹ̀ nípa ẹ̀yìn tèmi ń bẹ lẹ́yìn mi torí bá mi kọ ìyìn alátẹ̀rọ̀ gọ̀dì tí dọ́kọ́ dúró dán lọ́sinsin àbúrò ní sẹ̀mí alájà káwọn ara lè ń bẹ̀ ọjọ́ tí ń lọ.
1: Ọlábísí Ọládòyìnbó ló ń kí yín pé ẹ kú àmójúbà wa lórí ètò yín ètò wa ẹgbọ̀rọ̀ mi rò ní premier ní
0: ọ̀rọ̀ bùkátà nàìjíríà yìí lágbára sákàmù wà bí ọwà.
2: Ekojima gbara le wa ko jomeji jometa olande waju akomo lo ko mi
3: aki gbogbo ara le pe tu kabo sori eto wa egboro mi ro oro gbogbo wa oni solon
0: asa won ma mi seyin le fi da ko won
2: ah won wa bi to bi nbe bi oloko mi eh ke lo po ko ti e
0: fili
2: ru
0: ke ta won ko ke lo eh Abigail ko bi boy o bi girl
1: girl lo ni
0: okay eri beta ti pe iro ti pe gbogbo ala ti wa nu le agbara nla yin gaga bi siwa o ka Usman nkan ni se mi eyun to yato omo dada lo mi ko lo mo pa fun mi ni
2: omo luade
0: are mo je omo fere n bo la kokon lo loni bo la nya si gbogbo eyan ara bodija se ti wa dibi radio yin be o
4: isaju meji ni
0: bo sola ya jejo mu ni won soro awon ara bodija o wu mi ki won wori agbagbe ni sugbon eti sele n bodija eru n ba won loju mejeji lati wori agbagbe o be won o si je mi o si mi loro awon aroje aro ranya eyin toranya mo ki nbe won o o da na je nkoko bere lati oranya e ja wo isele to sele ni oranya ke lo wa mu ti o fi ke gbajare wa ah ah oju ola agaji a fi wo oro gan to ja fe pariwo re
4: ewo le fe ki se
0: e ri pe ni odun die seyin ko se tolorun o se fun abi eni tolorun o se fun be
2: je ki mo
0: and it's a low one what's you
2: ah just you know
0: am I party another you know I'm not you know about why they say you might be not Georgia you're on your mother
4: yes how do you get
0: am I not Georgia you don't do care
4: follow what we said you
0: know echo solara way Every better one that Bale, your Baba said, do I want painting? Come, what's a less? It's your car, what color mobile? Just a
4: few.
0: But your dog, in Antonio, I let your Sunday, Majuma Monday.
4: Oh, yeah,
0: Lion Samojipe Milaro. Yamada, can we have a bow alor now, Jay or Anya? By Koyamina Basin Doloru, turning back to your wago Koloru. Elago mi ba do ba ni kebuye re oran yan mo njo na mo ni jijo na bo ijo da si soro ti bode ta ti ko nle tan ko lo ma sanu wa ni o amon gba le o fi me mo je ntan yin la la lu akutupu wa ke si kini kan boro ti be ni bi odun be lo seyin abodun to lo lesin na la soro gate ara ro mi nbadan
2: odun to koja ni
0: awon ara gate ke gbajare wa si ayin be are mu daku gba wa ba pariwo won ma ni aku omi ta ti njeun ori oro ila wa lagbo pe oja araro mi gate o ba muna lo ba di keke oke o oja ijona ni oja na adebe aka anu egba ta ri gende olodun ti nara re ma le oyi ti ko elomi won ti gbere lewo
2: so bi meje to ko
0: egba ti o je be di ke pero ni shop bi maru maru si tan le kan soso ah nbo mi o ti bere ka bi esi re olodun
4: lo ba bo
0: abe lo jona ba wa tu won nu o Olorun si gba adua wa o tu awon kan nu be la awon ka pada ti be won dedun arin le. Ara gate gba ti o tu di ojo keji jota nina joun. Ibi ti o Jonathan be ina to so nbe keke o. Eyi ta raro mi mo ki nbe nte ba ngbo mi yayaya.
4: Omo re ye le se baba mi jade.
0: Won gbodo pe ni larungun eni ti o ya ni lowo ti o ya ni laso ko le pe ni larun file.
4: Ye le ti la ni na sa te ba da ba ni.
0: Fadi sa wu yin se lo ni. Baba mi Alhaji Kabiru Jalaruru wa mo gbadun

0: ọjà lẹ́ ń wò yí o ẹ ti rí ọjà ọ̀rán yàn bó ṣe dà ẹ má bọ̀ lójú òpó facebook yín lójú òpó 32FM949 fẹ́yìn ẹ kọ́ papọ̀ ni ẹ má fà àlàfo sí o ẹ tẹ 32FM949 fẹ́yìn ẹ kẹ́ ẹ wá wò ń bẹ̀ ẹ rí bí ẹ ṣe sọ ọjà ọ̀rán yàn dà níbi tó jẹ́ pé ìyá mi bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ọmọ tó náà bí ibẹ̀ ni ẹ ti ń sọrọ ajé wọn.
1: Ìsọ̀nigóòlù tí wọn wáyé ó ti bẹ̀rẹ̀.
0: Ìsọ̀nigóòlù tó jóná yẹn dúróná góòlù tó kéré jù lóde òní bẹ́ẹ̀ yóò bá rà èyí ò ní tẹ́lẹ̀ lọ́wọ́. Ìyá kan bẹ́ẹ̀ alájà ni màmá òun. Ìyá sàn dákú sí ẹ ni. Ó ní ẹwà alájà ẹwà alájà àbádé wọ ọlọ́run kàmá ẹ wo ná tó jọ àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwa ẹ wo àwọn kan tó jẹ́ pé àwọn gba owó tí ò yẹ kí wọ́n gbà kí wọ́n lọ ṣiṣẹ́ bs lọ jẹ́rú iṣẹ́ ìfáwọn èèyàn bíi ti
1: wọ́n jíṣẹ́ kú
0: ọmọ wọn wá wà nínú àdánwò báyìí bẹ́ẹ̀ ọkọ wọn bẹnu àdánwò ìyàwó wọn bẹnu àdánwò sórí àtọkùn àtòbí ni wọn jọ ń bẹnu ọjà yìí ọlọ́run lọba tí ibu tútù síbi tí nǹkan bá ti ń jóyàn o yóò bá bu tútù sọ̀rọ̀ ayé yín o gbogbo yín pátá tẹ lùgbàdì ọ̀rọ̀ yín lágbára ọlọ́run ọlọ́ba mi òkè ó pa yín lẹ́rìn ayọ̀ ẹ máa wú ọjà ọ̀ràn yàn bó ṣe dà kábíyèsí ọlọ́run níbi tí òbítíbitì owó ti wọgbọ́n ó jó gàtàgàtà ṣé ẹ mọ̀ pé tá a bá ní parọ́ abala kan ní ọ̀ràn yẹn ti kọ́kọ́ jóná rí ìgbà kan kódà kìpẹ́ ọdún márùn-ún kìpẹ́ rárá tí abala kan jóná ìṣọ́ àgbo lọ́ràn yẹn náà ni kí ló wá dé torí ọlọ́run gbogbo ẹ tí bá ń ṣiṣẹ́ ibi láyé tó rògbọ́n lọ́hùn òrí ọ bọ́ lọ́hùn òrí ọ abẹ́yìn ọba rí ọ sọ rògbọ́n lọ́hùn òrí ọ ni.
1: ó ṣe kàwé yídógbò rí.
0: ooo
1: ọba yóò rí ẹtọ òun wẹ.
0: ìbéèrè mi rèé o àní ṣé kò sí àjọ kankan tí mójú tó ọrọ ìgbòkègbodò pé bí náà bá ṣẹlẹ ẹjẹ awádìí pé kí ló bínà yìí.
1: ṣáàjọ bẹ wa.
0: èmi bí ọ náà ni.
1: èmi ni èmi kò yé mi náà ni.
0: àwọn ará ilé lè mọ. ọ̀dà náà ń táwa ṣe rèé gbogbo alájọ mọ̀ bẹ́ẹ̀ ni mọ̀ yóò mọ̀ yìí lọ́rọ́ lé ayé.
1: bẹ́ẹ̀ni.
0: ẹ̀ tó bá ní òye nípa rẹ̀ àti pàápàá jùlọ ọ̀rọ̀ panápaná wa nípínlẹ̀ ọ̀yọ́ èmi ò rí ibi tí wọn bẹ panápaná sí ti ẹsẹ bẹẹ nǹkan ti bàjẹ tán kí wọn tó débẹ o ìtẹ bá rí tí wọn tètè dóòlà rẹ ẹ sọ fún wa lórí ètò lónìí àjọ panápaná ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà náà bá jọ tán tó ti kẹ̀ dáadáa dòdòdò tán tí gbogbo nǹkan ti fọ́jú pàtàkì wọn tó ṣẹ̀ṣẹ̀ wá dé.
1: ọjọ́
0: kẹta ló ń jọ túzé lélẹ́yìí o tí mo wà bẹ́ẹ̀ tí mo ṣe bíi òfin ẹ ló tún rí èéfín o.
1: ọjọ́ mọ́tò ṣe ló sì ń jó gidi.
0: kábíyèsí ọlọ́run ó dáná ẹja ṣe báyìí mo fẹ́ lójú ọjà lọ pé ló ọjà péréte ni ó dìgbà ń bá tójú ọjà dé kí n tó lè gbé ìpè ẹnì kankan ẹ̀yọ́ ńgbà tá a bá wa máa gbé o níta àjọ máa bira wa léèrè náà ni pé ìjẹ́ àjọ kan tiẹ̀ ń bẹ tó mójútó ọ̀rọ̀ ìwádìí iná bí iná bá ṣẹ̀ ń bì kan tí máa wádìí pé kí ló bí kí ló bí iná ọjà arárọ̀ mi kí lè bá jáde ìwádìí wọn kí ló bí talẹ́ sí lọ́yẹ́ ń jọ́ sí kí lè bá jáde ìwádìí wọn kí ló bí ti ọ̀ràn yàn ní sọ àgbo ń jọ́ sí kí ló bí àbájáde ìwádìí wọn kí ni àbájáde ọjà abode ẹ̀yà mà tí ìpè ẹjẹ lójú ọjà kí n dé ní kété tí n bá polówó ọjà tí n bá ti ń dé nọmba tẹ́ mọ̀ pèsè náà rèé 07055 odometa 949 08097 odometa 949 09062 odometa 949 ọba tán.
1: ẹ ṣe mo nọmba alẹ ni o.
0: ẹ gbà á lẹ ni ẹ mọ èèmọ pè nígbà bá ti tójú ọjà dé gbogbo ẹ̀ lẹ́pàdà máa gbọ́. wọ́n ní ní bódìjà wọ́n pẹ̀ wọ́n kò ní apá abìkan bẹ́ẹ̀ kí wọ́n tó máa wá bòmíì tí wọ́n bá kó lọ bódìsáà ti báyìí kọ́ bòmíì lẹ́ni wọ́n ní bí ọba wọn náà fẹ́ báwọn tún kọ́ ní tìgbà lóde bí ọba tí a wá kọ́ tán èyí náà lẹ́gbàá ṣọ́ọ̀bù yín padà níbi tó jẹ́ pé olówó kan péré a máa gba ṣọ́ọ̀bù mẹ́wàá bí ṣọ́ọ̀bù tuntun tí a bá ṣẹ̀ṣẹ̀ parí ẹnìkan tó ń lo ẹyọ oró kan bẹ́ẹ̀ wá ní padà rí nǹkan kan gbà mọ́ wàhálà bá dé ní jẹ̀gbẹ́ ó bá ṣẹlẹ̀ ẹ má jẹ tàn yọ ọ̀rọ̀ ọ̀nà tí ń jò nípínlẹ̀ ọ̀yọ́ yìí ó ti fẹ́ di àìlásọ ọlọ́run pàákà tó jẹ́ pé ó tó àpérò fún gbogbo ọmọ eré wọn àìlè àjọ mójútó ni níbi ọ̀rọ̀ dédú ẹ̀ bá ti ẹ̀gún ti débi ohun kò gbọdọ̀ mọ́ yọ a gbọ́dọ̀ fi òpin sí ọ̀rọ̀ náà gbogbo ògbà iná ojú kí ló dé ìkíní àkílẹ̀ adégan kí ló dé gan
1: ó
0: pa àwọn èèyàn wa tí ń bẹ lọ́jọ́ òtí ẹ̀ wá sí mímọ́ bí a bá ti á wà lójú ọjà ní ìsọ kan wọn balẹ̀ mọ́ ẹ kú o bẹ́ẹ̀ iná làá gbọ́n bẹ́ẹ̀ ko ye wa o
1: ojo mi loju
0: ko ye wa o
1: ko ye mi lo
0: ko ye eyan mo o
1: ojo mi loju o
0: ngba ti awon aro je ta aro ran eyan ba mi soro tomi oju
1: ko ba jare lu ojo pe ni na
0: to jare lu we lojo sina ni dugbe ni night post
1: ojo sunday ni na
0: o na jona to si po gidi gan e won ni mato kan lo lazent to jawo be un agbo wa di eyun sugba mo loju oja kin de nikete tin ba tin toju oja de eh lo ra card ile ke mo load kin to de un gbogbo ile ba nda si lajo se eyan ma comment tin lojo po facebook yin gbogbo e ni won ka fun yin le yoko kan eku kale

0: àlejò wa lóhùn ká mọ̀ fi ilé ìgbà àkókò bàbá pásọ̀ ẹ̀ káwọn aráalé ń bẹ̀
1: mo kí gbogbo aráalé lọ́kùnrin àti lóbìnrin tó ń gbọ́ wa ní òwúrọ̀ yìí orúkọ tèmi ni Eskaya Afolabi tí wọ́n mọ̀ sí pastor
0: láti bọ̀lẹ̀tì wáyìn
1: mo wá láti apẹtẹ ìlú ìbàdàn
0: baba ẹ káwọn aráalé súnmọ́ kí ni o kẹ kí o gbọ́ aráalé gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ yín
2: gbogbo ọmọ nàìjíríà mú kí yín o
3: orúkọ yìí bí ṣe ti wá bàbá
2: orúkọ mi ni chief oyetunji solomon sunday baálé ọlọ́dọ̀ balógun ìbíkúnlé
0: bàbá baálé kẹbẹ ọlọ́gun o kò já tuntun mọ́ láàrin mi àti yín pé pásọ̀ mú ọ̀rọ̀ ilẹ̀ tí rárá lọ́wọ́ yín wá hàn yín ẹ sì ní ká fún yín láàyè ní ìjẹ́jọ́ àti parí ètò kẹ tó dé bàbá ẹni kájẹ kẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ láti mọ àwọn náà ń bẹ lórí ilẹ̀ wọn tí wọ́n lọ ṣe fẹ́ǹsì síbẹ̀ tí wọ́n sì rí géètì mọ ibẹ̀ ní kankankan bàbá níbo lẹ bá wa dìde ojú òní tì
2: ìwádìí tẹ́ni kí n wá kò sí kankan nú àwọn fámìlì mi tó tàǹpà pẹ̀lú ibẹ̀ yẹn kò sí nú àwọn ọmọ mi
0: tí wọ́n dórí ilẹ̀ wọn
2: tí wọ́n dórí ilẹ̀ yẹn rárá
0: ǹjẹ́ débẹ̀ kẹrí pé lóòótọ́ ni wọ́n ṣe géètì bẹ́ẹ̀.
2: ọmọ mo rán lọ bẹ níwájú ọlọ́run
0: kí làwọn ọmọ wa wí
2: ǹjẹ́ sọ fún mi ni wípé a ń rí i pé wọ́n ti ṣe nǹkan síbẹ̀.
0: bàbá àwọn ọmọ kan wọn ní bàbá wọn jẹ alámù
2: ok
0: ǹjẹ mọ wọn àbẹgbó kan rí
2: mo gbó kọ wọn rí
0: ń bolẹ ti gbọ wọn kí ló ń pa ẹyin àti wọn pọ kí ni ń bẹ láàrin yín lórí ọrọ òṣèlú òṣèlú.
2: Èmi pẹ̀lú wọn ò ní nǹkan kan papọ̀.
0: Bíi ti wù ọmọ.
2: Bíi ti wù lọmọ.
0: Bọ́ọ̀lù ẹ ṣe mú bàbá wọn sí.
2: Bàbá wọn máa ń yọ àmọ́. Ok ṣùgbọ́n ilẹ̀ ẹbẹ̀ yẹn ilẹ̀ yẹn jẹ́ ti ọlọ́dọ̀ ìbíkúnlé family
0: mọ̀lẹ́bí yín
2: bẹ́ẹ̀ni
0: tẹ́yin jẹ baálẹ̀ ń bẹ̀
2: bẹ́ẹ̀ni àwọn kan wọn pera wọn ní olúkúùdù olúkúùdù
3: olúkúùdù
2: bẹ́ẹ̀ni àwọn yẹn la gbọ́ pé wọn lọ ta àwọn ilẹ̀ ń bẹ̀
0: olúkúùdù
2: bẹ́ẹ̀ni
0: ń bọ mọ̀lẹ́bí tí wọ́n wà.
2: Wọ́n wà ní sáìdì ibẹ̀ yẹn náà ni
0: bóòlù àwọn bóòlù ilẹ̀ ń ṣe jẹ́ sí àwọn ṣe ǹjẹ́ ti jọjà sí àlàalẹ̀ rí àbí ọ̀rọ̀ kan pa yín pọ̀ rí bí ọ̀rọ̀ ọlẹ̀ àbí ọkọ̀ ilẹ̀ olè mọ́kànyàn kí wọ́n ṣàìdé bọ́ orí ilẹ̀ ṣé nǹkan kan ti pa yín pọ̀ rí lórí ọ̀rọ̀ ọlẹ̀ wọn.
2: Ẹni tó ń bẹ́ẹ̀ ni wípé nǹkan pa wá pọ̀.
0: Bí kí ni bàbá.
2: Lórí bí wọ́n ṣe wọ bẹ̀ bí wọ́n ṣe wọ lẹ ẹbẹ̀ yẹn gangan tí wọ́n lọ talẹ̀ ń bẹ̀ because ilẹ̀ yẹn ọ̀lọ́ is almost 70 something acres.
0: Nílẹ̀ mọ̀lẹ́bí yín.
2: Bẹ́ẹ̀ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Out of the diamond nínú àwọn ilẹ̀ yẹn ni ẹyọ kan ti pásọ̀ ẹ̀.
0: Nínú ilẹ̀ mọ̀lẹ́bí yín
2: gangan. Bẹ́ẹ̀ni ni ti pásọ̀ ẹ̀.
0: Bàbá pásọ̀ nígbà táwọn ara rẹ̀ lọ́wọ́ yín ẹ̀yin náà lẹ fún àwọn oníṣòfin ọ̀tọ̀ bá wọn ṣe sọ́fẹ̀ wọn red copy.
2: Bẹ́ẹ̀ni
0: ní sì ń bẹ lọ wọn.
2: Bẹ́ẹ̀ni.
0: Bàbá tá a bá pa mọ̀lẹ́bí wọn ẹ sì gbà láti wá pàdé wọn ẹkọ lẹ wà lájà olúkílẹ̀ pé.
2: Olúkúùdù.
0: Olúkúùdù. Bàbá ǹjẹ́ ẹ mọ bá a ṣe lè rí wọn bá sọ̀rọ̀ kí wọ́n lè yọjú sí akájọ sọ̀rọ̀ nítubí nùbí.
2: Ṣé rí àkọ́kọ́ náà fẹ́rẹ́ ni family tẹ kọ́ sọ yẹn. Sotí ẹyin sìn mo lè kọ́ sí findings nọ́mbà ẹni àwọn tẹ sọ yẹn.
0: Ìyún àwọn olúkúùdù àbí àwọn alámù.
2: Àwọn alámù yẹn. Sotí ẹyin sìn yẹn kí n fún yín nọ́mbà wọn. Sotí ẹyin sìn yẹn because àwọn alámù wọn gorí ilẹ̀ according to bẹ́ẹ̀ ṣe béèrè ọ̀rọ̀ lọ́bì ní ìsìn.
0: Inú ìwádìí tẹ́yìn náà ṣe.
2: Sotí ẹyin sìn yẹn. Now kìí ṣe àwọn wá gbọ́ wípé àwọn olúkúùdù ni wọ́n talẹ̀ fún àwọn alámù. Sotí ẹyin sìn yẹn. Ilé tó jẹ pé ilẹ̀ yẹn wọ́n jìtà ní káàpì.
0: Bàbá ẹjọ́ yẹ wá ní ìsìn pé àwọn alámù ra ilẹ̀ òun ni lọ́wọ́ olúkúùdù. Olúkúùdù ò sì lẹ́tọ̀ àti ta ilẹ̀ ńbẹ̀ wọn.
2: Wọn ò nílẹ̀ wọn ò lẹ́tọ̀ láti ta ilẹ̀ ńbẹ̀.
0: Ilẹ̀ wọn ò débẹ̀ àbí wọn ò nílẹ̀ láti pa.
2: Wọn ò sí ilẹ̀ wọn ò ṣe ẹ̀ débẹ̀ yẹn. ibi ti won wa gangan ni kun le lo fun won nibe
3: oke tu le fun won ni
2: be ni
0: won wa ba yin gbe ni o nye mi bo die die ah baba ni ojo ti se mo be pastor lo san oko lori ile hun o di ojo melo re ni pastor ni ka won lo ori oko ki won lo ro oko ki won osun ni ade be ni ba pe won se fence lowo na ri pe won se fence lowo nbe ti awon osise wa nbe ta won agbo foro na duro ti bon ti bon baba ojo yi gangan baba nbo leyin wa
2: emi o si ni
0: agbo pe wa lago agbo foro jona baba ki lo gbe yin lo odo awon agbo foro jona
2: ago agbo
0: foro na ago olopa
3: police station ago olopa
0: inu wadi wa ta se nta mo jade nbe ni pe lojo na gangan ago olopa leyin gangan wa ki lo gbe yin lo be
2: me ri pe mo so kini kan fun yin njo ti mo wa si bi mo fi we court won yin ni pe court mo ti mo
0: beni beni e so lo to
2: so awon isu lori ile yen soro mi ye yin sin se n gbo sa
0: amu gbo yin baba
2: lori ile yen gangan
0: gbo yin gbo yin
2: isu lori ile yen gangan nlo nlo gbe mi lo sibe
0: baba se ri ise wa yi awon esi nbe be lomi ba nse nkan sugbon na wa di wa na a ma pada fa ko mu okun yo
3: a ma
0: n ta gbo ni pe awon eni o ma mu eyin le njo na sago olopa na fi sai lo sise ti lo seun ngba te ide ina ti pari first ti ri gate iwadi wa nu se lo to ni laarin ojo gangan gangan te yin wa lodo awon agbofinro un ina sare sise un baba be na ibe ko
2: in bet mi le so pato e ma gbo mi le
0: e je babo soro
2: e je ki n soro mi so ti yin se pe won wa arrest mi le o won mu lo si
0: ro won le la go agbofinro njo won ni arrest won le lo e lo sago olopa njo na buru pe te lo yanju nbe wa tete yanju ibe ni sa le wa tan fi se abe lo agbo olopa njo na
2: mi o mojo yen gangan pato na
0: pastor

0: akin gbogbo eyin olugbo kan ni dede akoko yi eyin gbo wa lori ero radio ni abi eyin gbo wa loju opaye lokara gbogbo ona yewu te ba fi ma gbo wa lasiko e 32 fm ni bi ta wa 94.9 kan ni adere epo sonu soft sand show le to gori afefe bayi lati le ise soft sand property nibe na ni eto won ti nwaye awon lo sagbateru akoko to wa nle lori eto yi lati ma nfe awon eyan soju ona lori dukia be se ra ti oni leyin be se ra ti oni buin lowo be se ra ti oni fun yin paralysis be se wo ra ti oni fun yin ni bp be se ra ti o je pe e le fo gbaya pe fi nkan le fo mo be se ra te vile so pe bi ti mo ba de se ma so pe olohun o seun ni o la wa ma tori e wa lo sose ati lawon agba mi na te ba gbo wa lori awon eto kan lori 32 fm eje kinkin yen pa ku dedi akoko yi o ni se pelu orilede te ba tin gbo wa abi mbala lamid loruko mi ki re se mi nikan ni mo wa nu kulu lowo osan yi emi ati oluku mi ni
1: e ka san yara le oruko temi ni adekunrin lati le se soft sand property
0: ohun ta ma n wa se bi bayi ni pe ka so fun yin awon bi ti rufe ti le wa to wa awon dukia to nbe ni arowo to wa ti e ba se fe si ni iwon eku ni won te awon ile wa to je pe e de be so pe ope o yin pe akoko ja agbara mi awon ile kan si tu wa lo wa to je pe te ba de be se mo fe to wa bo ba se mo logun se mo e to je olori to je pa bambari nbe ni wi pe ke ni ifokan bale lori dukia te ba ra te pe ni tiyin ko ma din ti e tu ma sare pa e si lori lo well awa o nana mi ju ka rojo be si re mo ti mu okowo le mo ti mu ni bada bi mo se ka royin tan laaro yi a tu ti na gba sara a tu ti lo tori ka le apade yin ni rasiko yin na lo je ka tu de kia kia ojojumo la nla foju sun ebe ti oda ta fi kun to nbe nle e ri pe meta ni awon ibudo to ja ile tita wa ji ile tita wa to wa tele a ma so fun yin nipa ologun eru ni oloje yen a ma so yin pa ayegun a de ma so nipa akufo to bara ti e lakufo yen opportunity re ati so pe won da titi yen won ti da o ti yo de oja akufo bayi lati apeti abote o ti yo de oja akufo bayi nisin fe to ni kan se mi o mo boya ogbede adekunle ki esi oro temi ati site engineer yen ta jo so nigba ta nbo mo bere pe ilo ni biba oni ye bayi la won ta oni for now ni o oni for now ni o oro le ni lui for now ni nkan to ba ngbera pelu bi infrastructure ba se wo lu si lara bejo infrastructure ta de ma ni access ju ni lui pe agbara na gbadun joba won sa mo pa le fodele titi ni o le wa le mo da dele odo ti yin sugbon ti akufo e ti ona ti da nisin and you know ri yato lori a project ta mo yan se nbe yen so if you want to buy it ni rasiko e 2 million naira ni 2 million naira ti orange yen ati gbegile bayi na enikan lo n fe ko tan o se pe wa ba hun a mo re ti di asiko ti onito to fun wa da pe ka fohun pe ka ma tayun mo so ka gba pe ko si aye lori iyen mo for now amo ti apple estate to wa ni ayegun yen 4 million naira la n ta iyen 4 million naira gbogbo iya ni ma n pere e loju looto kò sẹ́yìn tí ó sọ pé pàǹkàrà nígbà owó ọ̀hún adiafo ní búrẹ́dì tí ẹná fẹ́ ra búrẹ́dì àjẹyè lọ́wọ́ rẹ̀ tó fún ọlọ́lọ́kọ mi ó lájẹyè mò ń bèèrè ó ní tèmi náà ṣàjẹkù bẹ́ẹ̀ lọ̀rọ̀ lẹ ti wá ṣe rí nǹkan tó bá dá kìí ṣe ẹjọ́ ẹ wá rà nígbà tí ó pé wọ́n sọ pé kówó lẹ̀ débẹ̀ kó wò ó ní tí ẹ lọ́rùn àfọ́ọ̀sì yẹn rárá à ń polówó tá a ní lákàtà wa ni kọ́ra ẹ̀ má bàa já síbi pé ẹ súnmọ́ microphone tẹ́wẹ́ pé ẹ̀ gbé kóhun 32 fm látàárọ̀ ẹ̀ ti gbọ́gbọ́ ọ̀rọ̀ mi rò ẹ̀ gbọ́gbọ́ ọ̀rọ̀ mi rò ibi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń já sínú I don't know what it takes láti ṣèwádìí wípé ibo mo ti lè ralẹ̀ tẹ́mi mi ò fi ní gbọ̀n tí ọ̀dà ẹ̀tọ́kẹ́ ẹlẹ́rìí mi sí yín ẹlẹ́rìí yín sí mi pé ọwọ́ yín ló ti ralẹ̀ tí ò sì rádẹ́wò lórí ẹ̀ ẹ béèrè ẹ lè ralẹ̀ gidi ṣùgbọ́n bàbá baálé ló tà fún mi ẹ lo iṣẹ́ kí n baálé ṣe kan tó dórípò so mo ara oni ja si sori o a o daju enikankan ohun toju nri ni o o la mo bi kan temi ti ma nfara nse mi ti an ba bere oro ibale ati le bayi ma si mi ri pe awon ko si ko so wa wele na ngba temi oni dodo won ara kan bo emi keko lara won o la de ma nde bi ba wa so fun eyin eyan agba te ba to lugbadi awon ara bi wa mi o ba jo lojaje olohun yo yin o lagbara olohun to ba tudo se to bo dis lo gboro mi ro e tun elomi lati kan ladan wo lori ile bakan na imona patakire ko to ra ile ko to ra ile suma won to mo npa re e gboro ku ajo iki mo ni kankan fi se da tu sato fun wa ore meji kan obirin ni won won to mi bi lomo won kajo ni kaka fi se mi ati ogbani dekule nisin ako ajo nitori wipe adekule lojo lori ju mi lo asijo se bo tipe tipe o lo mu mi lo bi ja tirale sisdon na ti ra nbe mo pe ore mi ku ti ra nbe bo so bere bo lo se se wa di si dipa ore re abi agbekere ti ore re ni ninu te fe ra lodun e lo je ki won na ko ti e mo enikan lori le nu ameji owo enikan wo gbo eyin na ti ri opolopo kiri iri ibi site ta ti bo sin ogbeni adekule ile kan ti a yiri ewo ta yiri ewo eran ti leun kini so nipa leun
1: o ma tun ra ni o
0: ile ni gidi baba good architectural work asin awo da mi enu
1: awon to ko fopolo ko ṣugbọn awon to ra
0: won mo fa ka so pe won fopolo ra ni acquisition joba ni ke se sakula leleyi o opolopo awon bi ti mo so awon bi ta ti mo ninu kekere nigba kekere pe inu gbo leleyi o ke se sakula lele o ile mi Lagos state acquisition tun ni o degun latapa bi kan di apa bi kan mi fe daduko ka ba ku awon to wa nbe yin sinu banuje won kule ti mo already pe le won lo ile awon le won lo ayafe to lo ba fun ni ipa ati tura afie to lo ba fun ni ipa ati tura now awon ile ta so nipa e nigbati awon eyan ton ko ile yi awon ile ko ni gba tura awon kan wo demolish ni tori awon ile yin sinu ti di tijoba won ma se layout sibe e kan won le fe yin gba te yin ra ni apa bi lati bi ni ke mude ni awon fe yin won so ko 100 by 60 by 100 na so loko fe yin won ke won bi kan fun yin bale o mo layout abule so wo o mo layout eyan ma pa bi ni won fi ra poropo le now ti le to wa fine to be ba bo sori layout se ti yin o ba yin all these things a ma so pe ah se idanileko ori radio repete mo e ma fe mo npa re ko wa si office wa so sand a ṣaleye fun yin a mo tan but you will learn more about these things ke to lo sana sowo e to ye banga gan gbadu owo eje to lo ra le fake lo ngba to re bi ti mo sana si banga o du pa inu mi du mo achieve emu mi wa o du sa ṣugbọn eyin te lo fowo ra le ti e ni gbebe
1: inu won o du fun gba die
0: inu won o du fun gba die hey
1: so is it reality ba le ba
0: oju won clear bi e to mu asa well awon le to wa lo wa nisin awon mi ta tun fe ta mu si yi ta awon mi ti bi ta tun lo te la fe mu si awon oloje oloje tori orisisi ni ile wa estate wa estate ni bi to je pe won e lu agolo won ile won e ko si kini kankan abi ki a ma gbe eran kini kan kiri nu be abi kẹ́rì kan sọ pé òun ta kẹ́sẹ̀tì kọ́ wá gbé àbógùnú kọ́ wá gbé sílíkà kọ́ mọ kiri àárín bẹ̀ àwọn estate nu ilẹ̀ náà wà ilẹ̀ níbi tí àwa ń bẹ́ lọ ń gbé estate làwọn ìta fẹ́ fàyọ̀ sìn tó jẹ́ pé gbogbo nǹkan yín ẹ̀yìn lẹ́ni ń bẹ̀ ni tá a bá ti bó lójú tán àtúpolówó yẹn fún yín bí kálukú bá ṣe fẹ́ sí lẹ́jẹ̀ wọn ni oní 2 million wà oní 4 wà eléyìí n ò tí ì bẹ̀ sí kàlórí ẹ̀ nígbà tí a fi di Monday abo lori e ati apa abi to wa nigba ta ma acquire be yen won ni for now lowo re o for now ni o to ba tu wa delay dijo mi ojo re awa ja si for owo ta wa yi elo le ra to eyin le wulo fun wa ni lese software lapa abi ta de tori mo fe toro kan lowo yen ara ile nigba ta bere were were na ni ile plot kokan ta lo fe ta ile koda awa ile akopa ti gan agba sowo ni sofsad nigba yen ile inu ugbo awon ile to bo si ona side ile awa dekule hun awon ile
1: ile ti mi se nugbo
0: e se ibe ti ko ngbo látọdọ àwọn kan pe inú gbọngbà náà yẹ kan la foundation amúlòkun táwọn èèyàn kì í lè lọ́jọ́ lọ gba bẹ̀ nísìn
2: ilé
0: wáyàn lamúlòkun gbà kan bí àwọn àna mi ń gbẹ́bẹ̀ àmọ̀ sọ̀rọ̀ orí fóònù ni ó kù sí traffic ni gbẹ́rí wọn èsì ní nọ́mbẹ̀ gbà náà bí ìjọba ọ̀run ni but now look at amúlòkun ọ̀nà alájí tẹ̀ ń wò wọ́n jẹ́ polówó mẹ́wọ́n máa wò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá wọn ìdó tẹ̀ ń wò máa wò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá wọn ok èmi àti adéọlá lajọ lọ sí ibìkan ní last year níbi tí speaker ti sọ̀rọ̀ kan wọ́n dẹ̀ tọ́ka sí ibìkan nígbàdàn yìí pé kí ọdún ta lòtẹ́ tó parí ẹ̀ sì mọ̀ ẹ̀ ló sà lọ náà lẹ̀ ń bẹ̀ nísìn ó làwa náà sọ fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ à ń fún yín ní òrìjọ ilẹ̀ lásìkò yìí nìyẹn àwọn bíi ta nísìn ẹ̀bẹ̀ tí mo ní mo fẹ́ bẹ̀ wá ní pé ẹyọ ẹyọ là ń rà tẹ́lẹ̀ ní ilẹ̀ ó ti délé ká báyìí ẹ̀rọ ní éka náà tó dẹ̀ mọ̀ pé ó dà lójú kìí ṣe àwọn lẹ igun balẹ̀ lọ fọwọ́ sí igun ìyá lóde ọgbà o tẹ́ ti ní dọ́kúmẹ́ǹtì lórí ẹ̀ tó bá dé pé virgin land náà ni tẹ́ mọ̀ fún àtẹ̀dọ́ ẹ̀ yes we will do the needful on them ẹ pé virgin land náà ni kìí ṣe àwọn lẹ àkàrà ogun o kìí ṣe lẹ pé ẹnìkan gbẹ̀yìn ẹbí wa o ẹ ti jọ sọ́lá ara yínú ẹbí pé ilẹ̀ yìí ẹ fẹ́ ta ni o àwa wá wò ó a tọpasẹ̀ rẹ̀ lọ́dọ̀ ìjọba ṣé kò sí ara àwọn dúkìá tí ẹ fẹ́ lò ẹwo bi ti a gba lọ ní àkọ́kọ́ tí a gba wọlé síbẹ̀ yẹn ẹwo bi ti a gba lẹ́ẹ̀kejì láti apá ọ̀tún dé kejì ó nìna ìjọba lónìí gbogbo bẹ̀ yẹn àwọn yẹn dẹ̀ ti ń sẹ̀mí ń bẹ̀ àwọn ẹ̀kan ìralẹ̀ ń bẹ̀ náà ni bẹ́yẹn fẹ́ bọ́ kọ́kù sọ́gbọ́n gọ́mẹ̀ntì ó gbalẹ̀ rẹ̀ àwa kan máa ń mọ̀ wípé ilẹ̀ ìjọba ẹwọ̀n láti rẹ tó ka díẹ̀ nínú ìwé tá sọlé mo kàwé ọ̀kan o èmi ò mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kó tó di pé mo bẹ̀rẹ̀ real estate business o mi ò gbọ́n àwọn nǹkan tí à ń sọ bíbà rárá ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ sí rìnrìn a lọ site lo yí àwọn kíní bẹ̀rẹ̀ sí ní yé wa so a lè bú ẹnì kankan pé wọn mo lọ school or mi lọ school ilé tí ó ń bẹ lórí ibẹ̀ yẹn portion ti wa yẹn lásán how many acres náà pé 19 acres ẹ wá wo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yẹn lọ tó fi lọ jára side so gbogbo ilé tó wà ń bẹ̀ yẹn sì wọ́n ti waste owó kò sí pé ò ṣe ní bp àwọn kan níwẹ̀ wọ́n máa wó tó tọ́ ìjẹ́bí kìí ṣàṣe sìn mọ̀ ń bọ̀ ìjọba ìyábọ̀rọ̀ wọ́n lè mọ̀ ready 100 years ẹ wá ìmájì kó jẹ́ pé ńgbà tí agbára ò gbé mọ́ tí ò sẹ́jẹ̀ lè kan náà mọ́ pé tó ọlọ́run mo dúpẹ́ èmi náà mọ̀ ń dàgbà ìtẹ́ ti jókòó kalẹ̀ tí ò sì mí ìsinmi òfin ò mọ pt òfin ò mọ pé dà bàbá ló ń gbé bẹ́ẹ̀ òfin ẹjọ́ ní bàbá ni bàbá wọ́n ọmọlẹ́bí tọ́lọ́ ọmọ sùn ti ni àbí màmá àárín sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ báyìí ni pé ẹ dákun fúnra wa náà la bẹ̀ yín wípé kẹ́ ẹ má bọ̀ sọ́wọ́ àwọn ajẹ́ǹtì alágbèédá pé àmọ́ báyìí gbọ́ ojúṣe yín lórí ọ̀rọ̀ ilé wàá mọ̀ pé iye tí ó tó báyìí ni ìwọ̀nba ilé tá a fi bẹ̀rẹ̀ wíwá tí àwọn èèyàn wá ó ka ní láyà gidi gbogbo ilé tó ń dọ́wọ́ wa kò tí ì tutù wọ́n ti ń bèrè lẹ̀ gan wọ́n ti ń bèrè lẹ̀ ká tó rí a ṣẹ̀ máa pẹ́ lómi ìpẹ́rúfẹ́ tẹ́ rí àti bá yín rí ni o kò sí ilé rẹpẹtẹ ńlẹ̀ báyìí lọ́wọ́ wa à ń bá àwọn èèyàn mójútó property wọn ilé tàbí ilẹ̀ ilé tàbí complex office ni o whatever ni o tẹ nílò property manager fún àti kò yẹn mọ ṣùgbọ́n demand ti wá pọ̀ ju supply wa lọ báyìí demand ó ti pọ̀ ju supply wa lọ báyìí ẹni tó bá pè lẹ́ni tó ń fẹ́ size báyìí tó pè lọ́la tó fẹ́ size báyìí bí ìgbà tá ti já wọn nítọ̀ mọ́ ni so landlord or other property owners in case you have a good property tẹ fẹ́ secure ẹ̀ àti owó yín lórí ẹ̀ investment yín soft sand property àti wà available láti bá yín manage properly a dẹ̀ máa ensure wípé irúfẹ́ àwọn èèyàn tó bá ń gba ilé tàbí ṣọ́ọ̀pù yín àwọn tí wọn ò lẹ́rù òfin lákàtà wọn àwọn tó jí ọmọ lúàbí táwọn ọmọọṣẹ́ ti ń ṣe èèyàn ṣe fọkẹrẹsà sọ pé kò jẹ́ èèyàn èèyàn ń detá sọ pé kó mọ̀ ya ẹranko ọ̀rọ̀ lórí garantor ni se le duro fun alagbaja to ba ti le duro fun fine ati wo pe abere lokundi

0: WFM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Ṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

0: ẹ̀rọ pẹ̀ṣọ̀ bẹ́wùjà pátipátipá làbẹ́wò alábàáhùn tọ́mí ti gọ̀ lámú tí ọ̀pá lámbá lọ́tòkè délẹ̀ là ń fọ́bìnrin ńlẹ̀ bàbá tó bí mi mọ́ kí gbogbo ẹni tó dúró ẹkú dúró mo kẹ́ni tó bẹ̀rẹ̀ ẹkú bẹ̀rẹ̀ mọ́ kí kọ̀ọ̀kan kò bẹ̀rẹ̀ tí ń bẹ lóde ilẹ̀ yìí bí lé bá kan lé bọ̀dẹ̀ bá kẹ̀dẹ̀ tí ò bá ṣẹni tá a fẹ́ ń bẹ̀ wọn kì í tó bẹ́rẹ́ mo fẹ́ yín ẹ fẹ́ mi àjọ fẹ́ra wa nífẹ̀ẹ́ ara wa fífẹ́ ni wọ́n fẹ́ ifá nífẹ̀ẹ́ ni wọ́n fi fi ifá jọba ifá ò kì í sara fẹ̀ wọ́n ò fẹ́ yín fowó o wọ́n ò fẹ́ yín fọmọ wọ́n ò fẹ́ yín fà tètè kú tí ń ṣe bálẹ̀ fọ́rọ̀ ọba mi Edumare wa ni jẹ́ kí wọ́n fẹnu fẹ́ yín pa bí iná fìtílà wọ́n ní kọ́lọ́kì tí ó wá tàkì tí ó ní pé ẹ̀dákan ẹ̀dábẹ̀ jẹ́ kó rè ó pọ̀ àní ẹjẹ́ káwọn èèyàn kí wọ́n tọ̀ lọ bí bàbèsùá nítorí ìdí mi ìkọ́ ọmọ ìyà tẹ́wọ́ ni a mọ yiyin dáadáa o a dúpẹ́ ọtẹ́ ẹ̀ ṣe wá láwa nìkan yín náà wà ní jẹ́ ẹnìkan ẹ pẹ́ nìkan ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni ọmọ jẹ yín mọ kí yẹn káàbọ̀ sórí ètò yín ètò wa lówe lówe ni o tán lùlù ògidìgbò àwọn ọlọ́gbọ́n ayé ti dé wọ́n ti fẹ́ máa jó àwọn ọ̀mọ̀ràn ti dé wọ́n ti fẹ́ máa wò ó gamugamu mo mú lọ́wọ́ tí mo fi ń tì lọ́jú bí ọ̀pá bíi kọ̀ǹgọ́ ẹ wá wéré kókò ni mo fi ṣe ìbòjú rẹ̀ bí awọ kò gbọ́dọ̀ ya bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ má dúbò la sì fẹ́ ṣe Elédùmarè ọ̀dọ́ rẹ o ẹgùn tí wàá pé gba nítọ̀jẹ̀ báyìí ẹ mọ̀ wùlé ṣe àwáwí mọ́ ológbòjò ni bàbá wọn àtẹn tó lọ rẹ̀ kó fá nígbèrè òkun àtàwọn tó lọ rẹ̀ wo gbódùn nígbèrè ọ̀sà ǹjẹ́ mọ̀ ẹ pé èèyàn yìí báyìí bí olè obe ń sọ náà ni wọ́n mọ tẹni àjà gbé lọ wa àwa náà wàá kọ́ o ẹja wa ti gbẹ́nu akọmi la fi mọ ìyà bàtà bẹ́ẹ̀ tẹ ò bá tàtàrí tàtàrí tàbí kí orí ẹjọ́ gbẹ́ja dáàrin akọmi kò ní mọ ẹ̀yà tí àwọn sì ti jẹ níbú kí wọ́n tó wá di àrọ̀ gidigba ẹ̀mí ni kúnlé fáníyì fanlá tí ń fi kọ̀ǹpútà adáfámọ́fìyà jẹ̀mí adẹ́dàájẹ́ ńlọ́lọ́ kí n tó sanra ifá mi mo mú bí iṣẹ́ lọ́ fi mọ́ mi lára ànfọ́rárá mi pa mí dín lọ́ fi rọ̀ mí lọ́rùn nítorí pé ijó téèyàn ò bá jó ní gbàgede ọba kọ̀rọ̀ yàrá ni ó ti kọ́kọ́ máa tasẹ̀ rẹ̀ wò níwò yìí jẹjọ́ látàtà pínṣẹ̀ lórí ètò ta ní pé kó bá mi Edumare kó sọ wa dọjọ́ mẹ́jọ ọwọ́ ayé mi yékéyéke yéké ó yé mi wípé onímbọ̀ wá dànà bí ẹ bẹ́ẹ̀ ni yóò di àná ni yóò di àná ẹ ṣe mọ̀ yìí pé àná ti wà nípò ní tẹ́lẹ̀ ọ̀la gangan wà á dòní òní tá à ń sọ pé ẹjí kó di ìjẹjọ ẹjí ó di ìjẹjọ gan ìjẹjọ náà wàá padà yóò wá di ọjọ mẹjọ àbí yóò padà pé ọjọ mẹjọ la ṣe kọ báyìí àbí òní yóò wá di ìjẹjọ ìjẹjọ la ṣe kàn ẹjọ mẹjọ náà wàá padà wàá di ọjọ mẹjọ. ẹ ti mú bá a ṣe máa ṣe lórí ètò yìí abala àkọ́kọ́ la pè ní ìtàn dòwe bẹ́ẹ̀rẹ̀ ò bá tẹ́rẹ́ àní pòwe bọ́rọ̀ bá tọrọ àní sọ̀tàn ọ̀rọ̀ balẹ̀ yóò dìtàn ni. ọ̀wẹ́ wa máa ní ṣe nínú ẹ̀sìn nínú àṣà nínú gbogbo àwọn ìgbésẹ̀ ẹ̀dá kò síbi tí ìwé ò tilẹ̀ jáde nípa ìbáṣepọ̀ nípa òṣèlú òwe jáde ń bẹ̀. abala kejìlá abala àbéèrè tó jẹ́ pé ẹ láǹfààní láti béèrè béèrè ẹ láǹfààní láti dáhùn béèrè ẹ sì fẹ̀bù ṣẹ̀fà jẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ ẹ̀bùn níjẹjọ àtijọ́ ẹ̀ẹ́dógún mi-ín tí ìnáwó sí yẹn mọ́ bínú ẹ ṣùgbọ́n a ṣe gbogbo rẹ̀ lọ́sẹ̀ àbí lónìí gangan a ṣe gbogbo rẹ̀ lónìí ẹ ṣùn. ẹjí wá fi tóyin létí wípé a bẹ̀rẹ̀ báyìí ẹ tún bá fakọyọ láàrin oṣù kan tó fakọyọ dáadáa tá a rí pé bá a ṣe ń ṣe ìgbésẹ̀ wọn ń ṣe dáadáa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ìbéèrè tá a bá ń béèrè. mo sí ojú òpó kan tó jẹ́ ti whatsapp nígbà kan ó sì wà ń bẹ́ẹ̀ kò kúrò mo pè ní lòwe lòwe mo fi nọ́mbà tí ẹ fi darapọ̀ mo fi ṣọwọ́ lagbara olorun bi ogo se nje ta de da elemi oni gba bayi o se se ka bere si ni ma mu okan eji ninu eyan lolufe wa wa to ba tin di pari osupa kan lori eto e wa ma fi gagaga a de yin sira yin ni awon bere yo wa wonu asa yo wonu ise yo kuro lori owe nikan la wa ro gbugba awe eyan na ti je pe won ile ise kan abumi ti won ni nkan to je pe bo fi mu ti won se ti won le darapo mo wa lati ma fun awe eyan lebun e wa ma be se gbadun re to eyin te ba darapo mo wa pe darapo mo lati ma fun awe eyan lebun a pan apolongo le ise eyin lori eto yi o e fe le le ran mi to be e wa je ka jo soro papo leyin eto eni bayi to ba ti ode nkan bayi la fe mo la nse le ise wa la fe ma fun eni ohun a si ni lagbaja lo ni ka fun yin lati le se bayi ti won se re te na ba nilo ti won se oya o e ja bere si mu number ikoni 32 fm le n gbo 94.9 ni awa gangan lo ni so asagba lagbagun tori pe yalaya lagbagun oni gboju titi ko fi yan tori afe ti o ba je gbese lori itakun ayelujara Facebook YouTube Instagram e se awari 32fm 949 fe yin e 32fm 949 fe yin e ibe le ma fi awon awile yin sowo si e wo e ji kin kokko fi ibere fun yin te wa lori itakun ayelujara na ejin kokko dale na ka wa ma tun sa lori itakun ayelujara ejin kokko dale na ti yo ba soro ele akan lo ede ni o ti yo ba soro pe fun bi apere nisin isma wa wa ju mi ki wa ni pe isma ki lo de ti kankan ile re o kin ta ona ki lo de ti kankan ile re o kin ta o kini tuma re ti ba ni kankan ile re o tari kini tuma re ero akan lo ede kini yo ba so pe kankan ile re o ta ori ben bi pe kankan ile ti o te kin ta o basi bi te ti le bayan so enun le wa nle re enun le wa lo de le pade re kenke le ti o te kin ta o akan le de ni o isman so mo oni eh yo ba mo soro kan eyan si ya se egbelegbe itakun ayo lo jera Facebook ni ke lo fi sowo si 32FM 949 fẹ yẹn tí ó bá ní kẹ̀kẹ́ lé èèyàn kan kì í ta kẹ̀kẹ́ lé rẹ̀ kì í ta kí ni yóò bá ń sọ ọyẹ ẹja lọ báyẹn yìí ní ọ̀sán yìí láàárọ̀ yìí gbogbo ẹ̀ ń tẹ láǹfààní àti gbogbo káàkiri àgbáyé tí ń bá ní ọ̀sán tí ń bá ní àárọ̀ tí ń bá ní alẹ́ mo mọ nǹkan tí mò ń sọ torí pé 32FM kúrò ní rédíò ẹlẹ́kùnjẹkùn tẹ́ wàá dé tó géètì ìbàdàn tẹ́ ẹ̀ ní gbọ́mọ́ káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa ona gbogbo lo wole kan bawon kan se ngbo wa lori radio 94.9 na ni won gbo akakiri awon pepele lori itakun ayelujara owo baba le nwo ewe se baba owe ni owe yo bani tin bani pe pare owe owo baba le nwo ki wa ni pari re e pare ni pe ewe se baba aja ni rokoroko gbowo fuja le kukute ara ajebu ni o si je agbe to je wi pe o rokoroko ri ta je se sugbe wa mo nkan to ba aja ore je bo se rokoroko to go fuja le kukute to en to ba fe fun ni nkan re ni o ko si be se le yin to ko si be se le yin to ko si be se le yin to en ti o ba se nu re lo wa ẹyin ni pe awo iwo to ba leyan awo kini iwo na wa lo sile en to awo o tumo si pe iwo gangan lo kan ju a ni opolopo gba e to ba fe fun ni su yo bo sinu oko re yo si fun ni su yo fun ni su yo se gbugbe bi okan re se bo okan re se yonda sugbe nikan na wa wa to je ore aja ni to je pe ohun na ohun o kin se agbe o ke se agbe sugbon o ma tole ara kakiri ko won o to janti e ni awon ma toju bole ara ni alapamo sise la won alapamo sise ni awon ti won to je pe awon orise won ni nse yo ba si bo won ni pe bi e bi ba npo le eji kokun osa tin gbe ole osi owo eni ni ngbe ni keyin o wa nkan se o wa dijo kan ore ajani wa wa balalejo agbalagba jo ni awon mejeji o ti debe lati nkan bi dakomu awon ajani sin jan lowo ni won ni pe ko wa jan olohun o jan o ti mo pe bo ba file joko ti ore ohun ti ohun ba jan en tori ohun ohun le ore lo ma ti e fun ni to ohun fe gan en to sin fe onje tutu ni nfe onje to sin fe isu na ni o si mo pe ah ta ba ni pe awe yan dako isu agbe onisu boku boku lebe ajani ni e ti wa pe ni pe orokoroko gbowo fuja le kokute o kole o kaase ni disu edumare si gba fun daada ni ore re wa de wa je ohun o musu je olorun ti ma nkan to fe ehe o ti mo ba e ba wa gbalagba meji ti won jo sire won ti ma iwa ara won igba ti won jan tan won so won se ri pe ah wo ajani ohun ti fe ma nlo bo wa ni bayi o je ka se rede nu oko re a jo wa lo se rede nu o yo call ti yan to so yi pe ka jo se rede nu oko re ah ha ni en be ni be ni en ko si wahala e wa mo to sele o kan pe o kan ninu omo re nu wo i won ti e are mi e jo wa lo soko ba mi wa isu fun ba mi wa isu fun ko ga to bayi ajani o se owo re bayi pe o se owo re rabata pe ko ga to bayi sugbon bo se se owo bo se se owo pe ko ga to bayi be ni ese re nlo sile o eh yo ba si bo won ni pe aso ti oro lo nje omo mi gbe na yo ba kare lo aso ti oro ni jomo mi gbe na bo se se owo pe ko ga to bayi o su ti o wa fo re mi ko ga to bayi be lo n se ese re bayi lo ra n gbe ese re sile bayi lo n gbe ese re sile bayi lo n gbe ese re sile bayi pe ko ga to bayi yo tun ra gbe ese le ko ga to bayi yo tun ra gbe ese re sile o tumo si pe bi omo se n wo owo ajani to je baba re ona ni wo ese ajani won ni se se se se won lo si oko legba ti omo ajani ti won di oko tan lati ma wa isu awon su mi wa to je pe won ti se daada won ti yo daada to pe won ti pe ka ti ori won ga pari won ga eyan ti ri ye pe tin ku lara won be yan ba foju sun won gan o to block le bi meji meji to je pe won su papo ti ile ti gba won nibe ewi ori won gan ti pon ti tumo si pe won ti gbo daada o ma ja ni fiyun le o wa lo si inu lohun ibe lo ti wa wasu fun ore baba re isu e to wa mu jade egun en to ba owo en to ba gunju koju kekere ba lo bi isu ikokoro ni isu e to mu jade nbe ore age eyin ya re nikan owo baba ni pe koko wasu to po fun ori bo se se owo ni e jade oju di oja a nbo owo baba le nwo ewe se baba ikani 32 fm 94.9 lowe lowe le to tin tesiwaju emi ni kunle fani yi
1: talomo tomorrow yi eyoju e koye wa
2: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
3: owo iye bi yo lo pe eyan fi tu phone se sibe o badun e yayore real phones ise to ye waye keyeke pelu awon akosemose engineer anto phone pelu laptop se boya iti gbe phone pelu laptop yin kakire ti wa o get here e ma bo lodo wa iPhone Samsung Tecno Infinix Itel be la tun ta phone lori sirisi pelu laptop to je London use to fini lock bale real phones for your phone repair phone unlocking we are always there for you real phones awa ni dugbe ibadan ladojupe nu ona to wale si koko house Dugbe, Ibadan. Esile pe wa sori ago 0706-436-8169 0706-436-8169 Tabi 0809-695-7878 0809-695-7878 Real phones. Ise to ye wa yeke yeke pelu awon akosemose engineer
4: kokoko bayi nla ran faadi ti aja ti o sonu ni ki gbo fere olode ade afun ko loro si eleyi ti o lo re pate oja soju titi ohun juru won ba ti ri dodon ni kiru won farama eni ti pate soju titi iru won ni pagidina yi ka to dun wo bojuri ohun nilo ati bibo giri oko ni rona ina lo fin ku meni oda ida lo fin ku meni oro ajo ti ri si ibowo fun ofin ohun igbo firo ni pele oyo oyo state rule of law and enforcement authority nke toto e mo pate soju titi ma emi ola ro ipinle oyo ni baje o
5: Francis, mo gba pe o tun ti open store mi se oja lesi loye. Iru ogbon wo lo nda si? Emi o ruwo taja. Ile ifowopamọ alasiri Women Microfinance Bank ni alasiri mi. Pẹlu awọn eto iyawo won. Bi beta money. Osu kan si osu mejila ni o fi da owo ti o ba ya pada. Pẹlu ida meta bo 3.5% losusu. Ikan tun wa fawon oloko nlanla ati oloko kekeke. SME loan ni e. Osu mejila lo fi da pada. Salary advance loan fun gbogbo osise ijoba ati osise aladani. Osu mejila gbako ni won fi da pada. Pẹlu ida meta abi ida meta bo 3% si 3.5% percent anfani ati ma se ile ori owo re tun wa bo baro gugu ipapo yen interest waiver tabi overdraft osu kan tabi osu meta ni o fi da owo ti o ba ya pada pelu ida meta atabo 3.5% owo to ba ya laarin wakati 48 hours owo to fe ya yo ti jade wa laye lekunre 0707313 5538 whatsapp 0908796684 website www.groomingmfb.com olu le se won wa ni 160 ojo you high road oloro Bust up, ojo, ibana. Adeun ati ilanan tell you what.
6: Ibadan, on a don ready, Amala Fest 2026, don't show. Make we gather, show, and celebrate for the second edition of Amala Fest. Danger. 32 FM, Fenye, they invite you to the biggest food Amala Festival, Amala Fest 2026. How you take one time? Current black Amala, with white Amala, Ewedu, Begiri. Come join us with better okra soup, Abie, Foriro, meat, bomo, fish, bokoto, and many more. Plus, we do we go make you shake body, forget your worry. You fit also partake for competitions like Chop Hot Amala, Chop Amala with Rush Roll, plus finish a mountain of Amala. You say, come show your talent if you know say you sabi the thing. Amala go full ground from vendors like Bibi Iri Alamala, Iyao Yo Alamala from Barimu, Iya Dija Alamala, Adio Yo. Venue, now Recreation Club, opposite Adama Simba, Ibadan, for Saturday, August 29. To buy your ticket, Rush, come Latter House, Premier Eve, Mokola, Ibadan, for just 3K. Or make you tolon tolo us for 0806-218-5194. 32 FM Amala Fest 2026. Proudly sponsored by Rego, Anyone, Snow Cap Premium Drinking Water, and Maggie. Me and Maggie, we dear Kulele together. Ìròyìn àjọyàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
7: Pẹ̀láyíká fàlàáfíà ló gbà ní Yẹ̀mígíkò pẹ̀lú ìwòsàn àtìtọ́jú tí mára takebedọjọ́ ogbó. Ló mú kí iléeṣẹ́ Emiwon Naturalist Care kò ti jẹ bàbá. Ẹyẹ tí ó doríkodò bí àdán ò tí ì sí níbi ká fìmọ̀ ewé àti egbò ṣe ìwòsàn kára ó dasaka. Iléeṣẹ́ Emiwon Naturalist Care ló gbégbá orókè ẹ máa wá gbọ́. Àǹfààní ńlá tún rèé fún gbogbo ènìyàn láti tún ṣàyẹ̀wò ara yín níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ Àmàlà Àmàlà Fest 2.0. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tí iléeṣẹ́ 32 FM 94.9 tó gbé kalẹ̀ lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún 2025 ìyẹn ni pé àǹfààní ìdá 50 lẹ́hìn máa tún jẹ́ ìgbádùn ẹ̀ ìyẹn 50% discount lórí gbogbo àwọn àyẹ̀wò àti ìtọ́jú ara tá a bá ṣe fún yín lọ́jọ́ náà ní pápá àti Recreation Club ìdojúkọ Adama Simba Sabo nílùú Ìbàdàn. Ọ̀fẹ́ lẹ́ ó gba káàdì tá ó sì tún ṣàyẹ̀wò fún yín lọ́fẹ̀ẹ́ tó ń ti ìdá 50 lórí owó ìtọ́jú tá a bá fún yín. Àkànṣe àyẹ̀wò ìlera ọ̀tọ̀ lèyí fún gbogbo ènìyàn. Emiwon Naturalist Care 0803-405-1533 0803-405-1533 Emiwon Naturalist Care lóní kẹ gbáyé pẹ́ pẹ̀lú ìlera tó péye.
8: Olu ndado ti ile re si ninu baagi enu oloro abi soro gbolojudo to n toju agbara ha rara ma dari aso be soro mo
9: ṣohun tó yẹ lásìkò tó bágbà mu ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilégbèé kó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fi tó bẹ̀rẹ̀ ṣe ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójú mu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
10: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
11: It's about to go down.
12: What?
13: Aww. My love, what did happen?
12: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, we have been using my hands to wash clothes since 2026.
13: Cancel this wedding.
14: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
13: CDK?
14: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
12: So all those things don't already dey house?
14: Abba, since last month.
12: Ah, pastor, continue the wedding.
15: Yourself.
16: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
17: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
18: CDK! Pay small, small. Live BB!
19: Mumba 32 FM
20: 32 FM 94.9.

0: là ń wò.
1: Adé sọmọ ilé ọkọ.
0: Bára ilé ẹni bá forí sọ pẹpẹ tá a bá mọ̀ ọ́n kí.
1: Yóò jà lélé èèyàn lórí. Tó bá forí sọ pẹpẹ.
0: Tá a bá mọ̀ ọ́n kí. Tó bá forí gbà nǹkan tá a bá mọ̀ ọ́n kí.
1: Yóò dàjà lẹ̀.
0: Ẹ pàtẹ́ fúnra yín, ẹ pàtẹ́ fúnra yín. Bára ilé ẹni bá forí sọ pẹpẹ tá a bá mọ̀ ọ́n kí. Ìjà ni ń dálẹ̀. Ẹ fún mi ní nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín.
1: 0570.
0: Ẹ ṣeun.
1: Jọ́ọ́rí oníṣẹ́ ọ̀mọ̀lá o. Ọ̀gbọ́dọ̀ kàmí ìtẹ̀sí o.
0: Ẹ wá gbà mí lọ́wọ́ ìyá.
1: Ìjọ́ ìtàní ọ́nẹ́tì jọ́ọ́rí ọ́nẹ́yì o.
0: Ẹ wá gbà mí lọ́wọ́
1: ìyá. Mọ́ ẹ̀yẹ̀ sínú o. Ìwọ ni mo bẹ́rì, ìwọ ni mo kọ́ wá.
0: Ẹ ṣàkóso wa. Ẹ kóso wa kẹ̀kẹ́gbẹ̀ wa.
1: Ọkọ̀ la bẹ́ẹ̀ jẹ ìwé fún ti ṣu.
0: Ẹ ń gbà fún múrin gbà fún bá gbàdá.
1: Ọjà.
0: Ẹ ṣeun Ọlọ́run àṣẹ lọ́run. Ẹ ṣeun ma ẹ ṣeun ẹ pẹ fún wa. Ìyá àsan lẹ́nu ni mọ́. Ẹ kàsán. Ẹ kàsán bá mi.
2: Ifá ńlá mo kì í yé o.
0: Ẹ ṣeun.
2: Ọjọ́ mẹ́ta. Ẹ fún mi ní ìbéèrè kẹrin.
0: Ìbéèrè kẹrin ẹ̀rín láàmú rin o. Ó yá o, ìbéèrè kẹrin lélẹ́yìn o, àìlówó gbòǹgbò.
2: Àdé fi wá kì í ṣe pé àjùgbọ́n.
0: Kíkéré ni abéèrè ń kéré.
2: Ṣé mi lè fà díẹ̀?
0: Kíkéré ọjà. Kíkéré ọjà. Wọ́n ti ẹ̀dá tẹ́ ẹ̀ fi àkókò wa sùfẹ́ ṣeun. Kíkéré ọjà kò ní kó mọ̀ lérò nínú pé ọjà ń kéré jàre kò sí bọ́jà ṣe lè kéré tó. Ẹ bẹ́ẹ̀yàn lọ́jà. Kò bá ju yàrá lọ kí wọ́n fi dá ọjà ẹ̀yàn wà ń bẹ̀ ẹ̀ sáré rò ń bẹ̀. Ẹ kàsán mà. Láti.
3: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun mà.
3: Ọmọ Bọ́láńlé Àfàtẹ́rẹ́.
0: Ọyá o.
3: Mò ń gbọ́ yín.
0: Ẹ mọ̀ nọ́mbà ni.
3: Nọ́mbà kìíní àkọ́kọ́.
0: Àkọ́kọ́. Ọyá o. Ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀yá bùsàn.
3: Ọmọ burúkú kò yá lùpa.
0: Ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán.
3: Ọ̀gẹ̀dẹ̀ ó di igi burúkú.
0: Ẹ ṣeun. Ará dẹ̀gbẹ́ lesú ya jáko. Ará dẹ̀gbẹ́ lesú ya jáko.
3: Ará dẹ̀gbẹ́.
0: Lesú ya jáko.
3: Lójú ajáko.
0: Esú mo sọ fún yín o, esú àwọn kòkòrò tó máa jẹ oko. Ẹ ṣeun.
3: Arádẹ̀gbẹ́.
0: Lesú ya jáko.
3: Lesú ya jáko.
0: Ẹ ṣeun. Ẹ jí bá yín parí ẹ̀. Tí Yorùbá bá ní pé arádẹ̀gbẹ́ lesú ya jáko, ó túmọ̀ sí pé igbó tutù lesú ya wọbẹ̀ ni kòkòrò ya wọbẹ̀. Bígbó bá gbẹ tán kọ́, esú a sí lọ. Atúndé lo òwe míì tá a tún bẹ fún pé ẹsẹ̀ gìrìgìrì nílẹ̀ à ń jọ̀fẹ́. À ń fẹ́ kútán ààrẹ èèyàn mọ́ ní tó ṣẹlẹ̀ nu. Ẹ ṣeun.
3: Ẹ bẹ́ẹ̀ ni fi ìbéèrè tí mo gbà jẹ́ ẹjọ́.
0: Ẹ rí. Àpàdé ń jọ àmàlà. Ẹ ṣeun. Ẹ kàsán. Ọ̀rẹ́bẹ́tẹ́. Ta ló wà ń bẹ̀? Ẹ kàsán.
3: Ẹ bá sọ o.
0: Orúkọ yín àti tẹ̀tí ń pè. Ṣé wọ́n fetí tẹ́ ni?
4: Ifá láti fi kọ́ pọ́tà dáfá.
0: Ẹ ṣeun o.
4: Nǹkan ní ṣe kó ní ṣe mí.
0: Àmì o.
4: Láftà ọ̀sán ni Jóná Báwa náà kọ́ bẹ̀.
0: Àmì òun wà dáadáa, òun wà dáadáa.
4: A sì kó múra Sátidé ọkà láàjẹ́ àyẹ̀kẹ́ka.
0: Lágbára ọlọ́run ọkà láàjẹ́. Ọ̀tún ẹ̀wọ̀n òfin jákè kálẹ̀ lórí.
4: Àbí a ti pọ̀ mọ́ tó pa bíi táyà.
0: Ayé o rẹ̀ o.

ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9

Officer, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. My name is Woli, Arolede Prophet. Station wo laye ẹbẹ máa gbọ́? Kìlọ̀ fẹ́ máa gbọ́? Ayé ẹni láti fẹ̀yìn. 32 FM 94.9. Mo pẹ́ aláṣẹ fún ẹ. Stay crazy, ayé ẹ tó fẹ́ lọ yẹn kó rí túnú padà síbẹ̀. Máa gbọ́ bẹ́ẹ̀ káyé ẹ máa dùn. Kó máa fẹ̀yìn lójú oorun, lójú ayé, nínú àlá. Bẹ́ẹ̀ ni kórè.

0: inquiries, please call 0707-460-3911.
1: Sigigi, best masma, live BB.
2: Àjọyàjọ tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
3: Nílẹ̀ Ìbàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílẹ̀ Ìbàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí blue bala. Bóyá uniform ilé-iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yìí sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé-iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé-iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà bá dára yín lójú ẹ kàn sí wa lónìí. BK

ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni wípé ẹ̀dá tí ò bá ti gba èyí tómi yóò padà gba èyí tẹ́mi ni lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo àti ìjẹ̀rora ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbẹ́bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí ibi tí wọ́n sọ di gbọ́mọ wa lọ́wọ́ lọ àní lórí eré ìdárayá eléyìí tó fún ọmọ Nàìjíríà láyọ̀ láti gbà wá sẹ̀ ṣùgbọ́n lójijì láti bí àwọn ọdún mélòó kan sẹ́yìn tó wá di tó fa ìpayí keke fún àwọn olólùfẹ́ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà ń gbẹ̀yìn gbẹ́yìn wọ́n ní ni wọ́n pẹ́ ni ó padà di òun lónìí láago méjìlá ọ̀sán òní ní gbọ̀ngàn kan níbi ìjókòó tó wáyé nílùú Abuja níbi tí àwọn tí ń darí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ sọ pé tó àwọn ti ju wọ́lẹ̀ o kí bọ́ọ̀lù Nàìjíríà kó máa tẹ̀síwájú lábẹ́ ìṣàkóso Alhaji Ibrahim Gusau tí ń dágbére fún ikọ̀ ti NFF torílẹ̀-èdè wa Nàìjíríà onírúurú àyẹsọ náà ló ti ń lọ nípa wípé lágbájá ni tàmẹ̀dò ni olóńbẹ lọ́kàn àwọn tí ń ṣàkóso láti dájú pé ìtẹ̀síwájú ó dé bá bọ́ọ̀lù Nàìjíríà lẹ́yìn tí Ibrahim Gusau àtàwọn ọ̀ṣọ́mọgbé wọn ti ń kò nípò eléyìí tí wọ́n ti wà láti bí ọdún mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ ni ìtòdìbò tí ń retí ìyẹn ní sáǹfàrà ní oṣù tó ń bọ̀ ọ̀rọ̀ ti ń bẹ lórí ẹ̀ o torí pé àwọn tí ń ṣẹ́kù nínú ilé díngí tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jókòó pàdé lẹ́ni láti mọ ọdún tí wọ́n dọ̀rùn lásì àti ìgbésẹ̀ eléyìí tó kù síwájú ọjọ́ ìtòdìbò èyí tí wọ́n dá sí ọ̀nà àti pàápàá ta ni ó mọ jókòó bẹ́ẹ̀ náà dìgbà tí ètò ìdìbò tí ó wáyé àwọn ìgbésẹ̀ wo ló tún kù tí ó yẹ kí àwọn ó gbé gbogbo nǹkan wọ̀nyí náà ni àjọ NFF àwọn tó ṣẹ́kù bẹ́ẹ̀ ni à ń gbé yẹ̀wò ríru àkókò yìí á túró yín ló dídí kì í ṣe tá pẹ̀ kẹ́lù tá kú bẹ́ẹ̀ tó ló ní ṣe pẹ̀lú ọjọ́ orílẹ̀-èdè Nàìjíríà àtọjọ́ ní ẹ̀ pàápàá kásáré orílẹ̀-èdè Poland nínú ara àwọn ìjàmbá eléyìí tó kù látọwọ́ àwọn tí wọ́n darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ní àrí pé níbi ìjẹ́lo kan àkà sí létí wípé 15 péré nínú àwọn agbábọ́ọ̀lù yẹ kó sojú Nàìjíríà nínú ìdíjefeyà àgbáyé èyí tí ó mọ̀ wáyé ní Poland wípé 15 nínú wọn òun náà lórí ìwé ìrìnnà gbà sí orílẹ̀-èdè Poland àmọ́ báyìí ó jẹ́ tó dun ni o wípé gbogbo tí ó tò mọ́ òkú lára àìsàn ò jẹ́ kó gbá o ó ti padà já sí wípé balógun fún ikọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin tí ọ̀jẹ̀wẹ́ tó jọrí ń bẹ lábẹ́ ogun ọdún orílẹ̀-èdè Nàìjíríà ìgbòkúé àtòun àti agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí Abdulwahab Farida àwọn méjèèjì tá à ń sọ nípa wọn yìí wọ́n ti di pé wọn ò nílé lọ sínú ìdíje yìí o wọ́n ti fi hàn mí ìjìrọ̀ wọn wọ́n ti fi jìrọ̀ wọn náà ni Vivian Kachi àti Alaba Olabiyi bó ti jẹ́ pé ìwé ìrìnnà àwọn ọmọbìnrin náà kò bọ́ sí gẹ́gẹ́ bí tí wọ́n fi ọkàn sí ara àwọn tí a ti ṣe bọ̀ agbára wò láti mọ́ta ni ó tún gba àmì ẹ̀yẹ irúfẹ́ èyí tí PSG tó nà sókè kojú Arsenal ní sáà tó tẹnubodò àmọ́ tó wá léwura jù ń bẹ̀ ni wípé láwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kò tiẹ̀ ní lọ bí.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlè wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
8: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: Auntie, you are enjoying only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
12: Jesty Fizz? I never leave home without it.
13: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
14: Francis, mo gbọ́ pé o tún ti open store mi sí ọjà alẹ́ sí lọ́yẹ. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà.
15: Ilé ìfowópamọ́ aláṣìírí Gumi Microfinance Bank ni aláṣìírí mi. Pẹ̀lú àwọn ètò ìyáwó wọn. Bíi Beta Money. Oṣù kan sí oṣù méjìlá ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5% lóṣooṣù. Èké tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké. SME loan nìyẹn. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni. Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%. Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ̀ tún wà bọ̀ bárọ̀ gbogbo ẹ̀ papọ̀. Yẹn ni interest waiver tàbí overdraft. Oṣù kan tàbí oṣù mẹ́ta ni ó fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀ 3.5% owó tó o bá yá. Láàrin wákàtí 48 hours, 48 hours, owó tó o fẹ́ yá yóò ti jáde. Fún àlàyé lẹ́kùnrẹ́ 0707-313-5538. WhatsApp 0908-796-6284. Website www.groomingmfb.com. Olú-ilé-iṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road, Olóró Bus Stop, Ọjọ́ Ìbàdàn. Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.

0: 32FM 94.9.
1: Azuki ilẹ̀ kọ̀ sí pẹ̀ kábọ̀ láti ojú ọjà 32FM 94.9 kọ̀ ní adẹ́ni ipò òṣónú. Laughter House òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn ni Bùjókò wa. Amọ̀mọ̀ kan bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ká tó yà síbẹ̀. Ìdíje UEFA Champions League ìyíkoto wọ́n ti yí wọn síra wọn báyìí. Wọ́n ti ní Chelsea àti Chelsea ní ẹpẹ́ papọ̀. Kò ní sí wàhálà. Amaladi ní ọ̀tún la ẹjọ́ Emewa Stadium lọ́la lágbá. Ó ṣeéṣe kí má lè ráyè wa máa polongo lórí ègè lọ́la. Please mo bẹ̀ yín. Àwa tá a bára ticket ìfẹ́ lẹ́ni ó tẹ́ra aláwọ̀ làǹbùrọ̀kì. Ìfẹ́ lẹ́ni àwa tá a bára ticket ẹ jẹ́ ká tètè dé. Torí Ọlọ́run bá ṣẹ̀rí àwọn èèyàn sì ń ké fáwọn nídìí ticket báyìí. Àwọn tó jẹ́ iṣan tèmi gangan mi lè dá yọjú sí wọn torí pé mi ò rí ticket fún wọn. Ẹjọ́ ti Ọlọ́run tó bá ti di 1 o'clock torí 12 la máa bẹ̀rẹ̀ tó bá ti di 1 entire bá ti rí kò sí nǹkan tí ò lè dìléyàn pé bóyá tó ó tún di ẹ̀mí mo ṣe sàárà ticket mo rà lọ crystal yẹn n tó fi jẹ́ sàárà ẹ jẹ́ kí n refund yín ká fún àwọn tó bá fẹ́ wá sí event ticket. Ó mọ̀mọ́ kan takú síbi ìjẹta àti rọ̀
2: even lánàá gan
1: again
2: ẹlòmíì tó wà lánàá.
1: Please tó bá ti mọ̀ pé òun láyè wá àbó máa pẹ́ dé ayọ̀ǹda rẹ̀ èmi á refund yín o. Àwa tá a bá ní ticket ọ̀fẹ́ lọ́wọ́ crystal náà ìyẹn ò tí ẹ̀ gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ bọ́ 1 max 12:30 bá ti kọjá báyìí màá fi ṣe dúdú ọlọ́rẹ ni wọ́n fà á náà ni gbogbo ẹ tó fún wa ticket pátápátá ẹ ní wọ́wọ́ tí o bó ti ń di ticket mọ́ra láti jọ́ mo dì mọ́ra kí n bá lè please àwọn èèyàn èmi náà fún mọ́ra mo ṣáà mọ̀ pé wọ́n bèrè sáá tí n bá ti wá ríyàn di 12:30 kò sí free ticket mọ́ àfàwọn tó nílò ẹ ní o ẹ fáwọn èèyàn jọ́ back to ibi tá a ti ń bọ̀ lórí ọ̀rọ̀ àbáṣọ́namẹ́ kí lẹ tún fẹ́ nínú administrator tí bàbá yìí ò ní.
3: Tábà wo bàbá yìí lóòótọ́ lóòótọ́ wọn ó nira díẹ̀ tí ẹ̀ bá fẹ́ jẹ́ kí ilé ó tò dáadáa ìyẹn folóṣì joyè torí gbogbo ilé oko nǹkan.
1: A lè mọ lo play wọn ní sàárà báyìí.
3: Kò sí ní jẹ́
1: bẹ́ẹ̀. A ní wá sponsor ti mọ.
3: Ẹ̀ ò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o.
2: Ṣé Dangote fún Alepo lọ́fẹ̀ẹ́?
1: No kí ṣàgbẹ̀ kan náà wọ̀ sí sector yẹn.
2: So ebi ọdọ wa ni ti n fo epo kílódé náà kó fún alọ kó sí
1: ọdọ. Ẹgbẹ́ tàkì rí.
2: Owó ti wọn náà fi ń ṣe bísíǹsì ti wọn. Ọ̀tọ̀ ni
1: yẹn. Influence wọn rọrùn láti bá àwọn èèyàn gidi sọ̀rọ̀.
2: Kì í sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ó ti yẹ yín. Based on àwọn tí wọ́n bá fẹ́ bá wọn ṣiṣẹ́. Ṣé ra àwọn táwọn sọ pé wọ́n lọ yìí náà. Wọ́n sì láwọn data boys nù bẹ̀ yẹn. Wọ́n láwọn eran boys náà tó máa wà nù squad yẹn. Tó máa wà nù settings yẹn. Wọn ò lè lọ tán o. Ẹ mọ̀sẹ̀ mi ṣe kí o rà. Sá
1: mi ò sọ pé data boys jẹ́ kí n rí ẹ pé ò ń gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́. Ó ṣe ẹ tán nu.
2: Kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́mi tí wọn náà fẹ́ tán ni. Kò sọ ọ̀hún tí sọ bẹ́ ti ń sọ yìí. Ọ̀hún tí sọ bá ṣẹ́ lọ́rọ̀ àwọn òun kó wà jẹ́ pé ọgbọ̀ngbọ́n àgbàlagbà fi sá fún mọ́ lù ẹ wọ bàbá dáadáa ń gbà kan wọ́n bí lè bí lè tí ò gbé jọba lẹ̀ ó ní wọ́n fẹ́ pa ń gbà yẹn.
1: Nígbà yẹn yẹn.
2: Ilé ẹ̀ gbọ́.
1: Wọ́n ti kúrò sí.
2: So àwọn àìṣe rí àwọn kankan wà tó yẹ pé sometimes bá kàn wò pé tí wọ́n bá jókòó wá wò pé lóòótọ́ bó ṣe yẹ kó rí rè ṣùgbọ́n ó lè má rí bẹ́ẹ̀ lóòótọ́ bàbá yìí ná wọ́n ṣe dáadáa wọ́n ní àkọsílẹ̀ tó ṣe tọ́ka sí ìmúkẹ́ ẹni ti bá wa dòwò pọ̀ rí o ó dẹ̀ tún ní tíìmù ń bí o ó tún ní káàkiri káàkiri o.
1: Ẹ dákun ẹ foríjì mi ẹlẹ́dẹ̀ àpò wọn lójò pa ìlúkara Facebook àti YouTube wa tó fi mọ́ Facebook àti YouTube 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ then lórí Twitter a fẹ́ rí engagement yìí ni a fẹ́ rí yìí àti ẹ̀kọ́ sáwọn nǹkan tí àjọ ń pẹ̀ kẹ́lù yìí kó tó di páṣẹ ojú òpó òpinlẹ̀ ojú òpó yẹn ò kí ń tó lórí Twitter @abimbalalamid lórí Twitter tag #egesport tíkẹ́tì ẹni kan tún béèrè lára àwọn tó súnmọ́ bíbí ìṣanrun #egesport bóyá tó bá dẹ̀ mí nǹkan náà ṣọ́ wa dẹ̀ mí lọ tá a bá fẹ́ ta àmàlà kálukú ò ní fi ṣeré mọ́ ẹ àfẹ́ kí ni tó ṣẹlẹ̀ lẹ́sìn ó ṣẹlẹ̀ nígbà tá a bá wa ta tíkẹ́tì kọjá iye tá a provision wà fún no láyé stop ẹ bẹ́yẹn #egesport lórí Twitter a fẹ́ rí engagement ṣe kẹ́fà ti fulẹ̀ bẹ́ẹ̀.
3: So ibi tí ẹjẹ́ yìí ń sọ yẹn pé káwọn kàáyàn mọ ó dáa lóòótọ́ pé bóyá bàbá aṣúnẹmẹ wọn ní ẹ̀mọ̀ pé tíyẹn bá fẹ́ fihàn ju ìyọ́ lọ́wọ́ provide pé ta lẹ́ni báyìí àwọn dáa wọ́n dẹ̀ ti bá dòwò pọ̀ nínú líìgì táwọn náà ní tán ní ti ń gba bíi méjì mẹ́ta ṣùgbọ́n nǹkan tí mo kàn ń wò ń bẹ̀ ni wípé ǹjẹ́ ṣé a fẹ́ fi bàbá ilẹ̀ ká sọ pé ká dàda kú tó jẹ́ páwọn ni ISB dà.
1: Èrò tí wọ́n sọ bóyá fún emergency committee ni kì í ṣe pọ́n sọ pé àwọn ni NFF o.
3: Àti fìdí ẹ àti lòó náà àti kan náà eni kan lo ma recommend eyan nisin bayi awon alase odi so pa awon la won mu sugbon mo wa nu oruko to nleke ti ogoro awon eyan awon kan na ni o ja wo journalist.

0: I'm gonna survive. Oh. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Lambo ni sir.
0: Ekura le o.
1: Yes, sir. Ekura from Lataro.
0: Oh, ahin.
1: Oscar lo sir lati do no apata.
0: Oscar Ojo.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ṣé ká máa retí nílẹ̀ tún láà?
1: Ṣé ká máa retí nígbà ọ̀rọ̀ Nàìjíríà yìí àti sùúrù. Ìkọ́tẹ̀ mi rí sí pé wọ́n ní àwọn ẹ̀ẹ́sẹ̀ ìpínlẹ̀
0: tó wà síbò. Oscar.
1: Yes, sir.
0: Tíkẹ́ẹ̀tì kejì jẹ́ ìràṣẹ́ ti Madam ni àbí tẹni tó wà ń ta.
1: Màá wá gbà tó bá dọ́jọ́ yẹn sá.
0: Mo níṣẹ́ ti Madam ni tíkẹ́ẹ̀tì kejì jẹ́ àbí tẹni tó wà ń ta.
1: Àti Madam ni
0: Tori lórí ọ̀la sáà.
1: So gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ sá. Àwọn ẹ̀ẹ́sẹ̀ chairman ìpínlẹ̀ tó ní permanent ni wọ́n yẹ kí wọ́n ṣòfin àwọn náà bójú ọdún mẹ́rin láwọn náà máa lò. Torí anybody tó bá wọlé sí àwọn eléyìí náà wọ́n tún máa instigate wọn láti rí pé wọ́n tún ní iṣẹ́ yẹn ṣe. Wọ́n wà lára àwọn tó jẹ́ pé àwọn ẹ̀ẹ́sẹ̀ ni wọ́n dẹwọ́ rú. Táwọn state chairman táwọn state ẹ̀ẹ́sẹ̀ chairman tí wọ́n bá lè máa zoom ìbò wọn. Wọ́n bá sì fún wọn lẹ̀ kíní ò ní ṣe é ṣe.
0: Ẹ ṣeun.
1: Omi tọ́ tèmi nìyẹn. Ẹ ṣe gan sá.
0: Nigeria my country. Hello. Ẹkú ẹ̀ lọ.
2: Ẹkú ọ̀lẹ́ sá.
0: O ha hin.
2: Ẹ ṣeun orúkọ tèmi ni.
0: Ah doctor. Ẹkú ọ̀lẹ́ sá.
2: Ẹ ṣeun adúpẹ́ púpọ̀.
0: Yes sir.
2: Ẹ tó kò sí kékeré oríire mo kí gbogbo láti àpè.
0: Thank you sir.
2: Torí a níbọn lọ́wọ́ a lè pè kalẹ̀. Wọ́n ní ìgbì kúrò
0: mbẹ́.
2: Ibi tọ́rọ̀ wà báyìí ò le. Mo mọ̀ pé Nàìjíríà alákọ̀ọ́kọ́ ni pé ẹ má kọ ọkà olórí orílẹ̀-èdè kéré o mọ̀ bí ti ń lọ o. O mọ̀ bí ti ń lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè lọ́wọ́ wa, tọ́rọ̀ bá di ọ̀rọ̀ wípé ká máa wí ká ti kà bí ta ni. Àwọn tó wà nílé ni ẹ jẹ́ àkọ́kọ́ yàn. Kánú ń bẹ bẹ̀. Kò kéré jù fàáfàá láti.
0: Bẹ́ẹ̀ni. Dádì ọjọ́ ti lọ ni ẹ má bínú o. Ọjọ́ ti lọ ni sà ẹ má bínú sà. Thank you sir. Yes sir. Rose ti lé mi.
2: Wọ́n dúpẹ́.
0: Ẹ jẹ́ ká máa rádọ̀ pẹ̀lú Destiny Child. Jẹ́lẹ́bí àwọn ọlọ́mọ tó mọ́wọ́ ìjà mú onígbàjámọ̀ tó mọ̀ bó abẹ́jì àti òjá ṣẹ́yẹ̀ tán lóko mọ́dí ẹ̀pẹ̀ tán jẹ́ra yìí ó jẹ́yàn. Alájìmọ̀ ti dédé do First Bev Limited. Àjìlá àti àdìámọ̀ lamẹ́ríkà. Alájìmọ̀ sùúrù àdìámọ̀ ààrẹ mùsùlùmí wa ń bá dàn. Gásánlówó pánì alágbàlá òkè lọ láìfin nísìnyí alájẹ èkó tẹ̀ do. Fẹ́tí fàṣẹ concept dídé do ní challenge. Alájì Abdulatif Adébísí. Wọ́n ti fún mi táìtù tuntun yẹn o. Àìrí adé ò jẹ́ ká sọ̀rọ̀. Ìjọba láti ìta lu. Mo láti látòkè tí èdè sálẹ̀. Abimbọ́lá Lámìdí lorúkọ mi. Nàìjíríà ó dá lójú ẹ̀mí wa o. Gbogbo ẹni tí wàá fẹ́ kó dá. Ọlọ́run jẹ́ òfin ṣàtẹ̀gùn. Jésù Olúwa wa. Àmì.

0: dànù sí 32FM. Ká mọ ohun tó ń lọ nígboro àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta. Mẹ̀bẹ́ ti mọ̀ pọ́gá ní ọ̀làwùjọ rẹ̀ pé ayé. Ẹ̀yin tèmi nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀. Nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí àfẹ́.

0: ọ̀rẹ́ yín obìnrin sá lágbára àwọ̀ ti múra tán èyí wà ẹ̀ ṣe mọ́ ṣe mára fa kí ló ṣẹlẹ̀ gan
1: ṣe mọ̀ pa wàhálà láyé ni
0: ẹ pẹ̀lú ọ̀tá wà lọ lọ́rùn
1: àwọn ọlọ́run pẹ̀lú ayé lé lọ́wọ́
0: abáyọ tó bí rí lògbòlògbò báyìí
1: usman bó ṣe wá rí báyìí mọ́jọ fáwọn òfin mi sí
0: ẹ pẹ̀lú bàtà ẹyẹ ni.

0: ìròyìn yàjò yàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
1: It's where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
5: The taste of home.
6: Ṣẹ́jú ní ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
7: Ìlú lẹ́gbọ́ tẹ̀mí, ẹgbọ́dọ̀ wọ́n mi.
8: Nígbà tó yín kọ́kọ́ jáde, ẹ̀rọ alágbára, alágbára kẹ̀ǹgà, dábà kẹ̀rẹ́ bọ̀, àgálágbá pèrè pèrè pèrè pèrè pé lọ. Mo jọ pèsè pèsè sí la.
9: Ibẹ̀ la máa rí yìí sí. Ẹ jà pé dáadé àdìsá. 070 pa pé. Hello. Ẹ kúrò lẹ̀ sá.
10: Ẹ kúrò lẹ̀ máa.
9: Yes, sir. Bó ni sá.
10: Dada ni ma.
9: Ok. Ẹ jẹ́ tẹ̀ kọ́kọ́ kí yín lọ fún ti bẹ́ẹ̀dẹ̀ tẹ̀ṣe lánàá. Ẹ má bínú pé mi pè yín lánàá. Ẹ jù. Ẹ má bínú sí mi. Happy birthday to you, sir. Ẹ ṣe many more years o nínú orí ọ̀fẹ́, nínú ìbùkún, nínú àlàáfíà, nínú ìgbéga. Gbogbo tẹ bá ń gbàdúrà fún lọ́dọ̀ Ọlọ́run, tẹ̀dẹ̀ ń fẹ́ lọ́kàn yín ní dáadáa, gbogbo pátá lọ́lọ́run bá máa ṣe fún yín o. Yes. Olúṣọlá lorúkọ mi o. Bí mo dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, à ń pè yín láti iléeṣẹ́ rédíò 32 FM fẹ̀yìn ẹ̀ níbàdàn 94.9. Bẹ́ẹ̀ ni Kúnlé náà wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Èèyàn kan ló wá fún wa ní nọ́mbà yín pé ká pè yín ká kí yín pé elder brother wọn lẹ jẹ́ o, pé ká kí yín fún ti birthday tẹ ṣe. Orúkọ wọn ni Ilẹ̀kùn Ayọ̀.
10: Wow.
9: Yeah.
10: My brother.
9: Oh, I want to go back to the song.
10: Wonderful. Hey, Aburo Osego, mo appreciate you, Osego. Thank you so much.
9: Okay.
10: Happy for a while.
9: Ami.
10: Odasa. I know we follow on you, Osego. Thank you so much.
9: Yes, sir. Yes, etiquette, sir. Yes, sir.
10: All right.
9: Yes.
10: Yeah, woman.
9: Yes.
10: Thank you, sir.
8: Yes. I just can also the Mrs. Omolara Gbeyega.
9: Okay, let's go there. Mr. Tio Peter is a regular customer.
8: Hello, mommy.
11: Hello.
8: Ekuro le ma.
11: Ekuro le ma.
8: Adeku birthday te se lanu ma.
11: Yes, ma. Eke ma.
8: E ma se opolopo e laye.
11: Amen.
8: Todun tin bo ma tun duju bayi lo.
11: Amen.
8: Ninu owo ninu alatete ku tin se bale oro.
11: Amen.
8: Mu pe yin lati le se radio 32 FM ta wa ni Ibadan. Radio 32 FM ta wa ni Ibadan fe yin e.
11: Okay.
8: Mo de se n ba yin soro bayi, ori eto kan le wa, apeto na ni e ba mi yo.
11: Wa ma yuti, e ba mi yo.
8: Be gugu mo ni ja o de n gbo yin. Ẹnì kan ló fi nọ́mbà yín sọ́wọ́ síwájú pé ẹ celebrate dé yín lánàá pé ká bá wọn kí yín dáadáa. Àwọn náà ni Dádì Ṣẹwà Ọbalolúwa.
11: Dádì Ṣẹwà.
8: Ọbalolúya Ọbalolúwa.
11: Ọ̀gá mi ṣe o.
8: Àwọn ń gbọ́ yín báyìí kìlẹ̀ fẹ́ sọ fún wọn.
11: Mo kí ọ̀gá mi dáadáa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, yóò fi wa jẹ̀fẹ́.
8: Àmì àmì. Àmì.
11: Ọlọ́run wà ní Jẹ́sán Sáríkò.
8: Àmì àmì. Ẹ ṣeun, ẹ ṣeun.
11: A máa rí wọn bá o.
8: Àmì àmì àmì àmì.
11: Ọlọ́run, iye ológun tá a jọ ilé àjọ ṣe.
8: Àmì Jésù, ẹ ṣe máa.
11: Ẹ ṣe o, ẹ ṣe àpéjì
8: wọn o. Ẹ ṣeun.
9: Ẹ jẹ́ ká tún lọ sí ọ̀dọ̀ Honorable. Wọ́n ṣe ọjọ́ ẹ̀bí wọn ní last week Friday.
5: ka wo be awon gbe ko lo wa o egbe sha
9: my honorable sir
10: morning
9: ma crawle sir yes sir yes e de ku birthday last Friday sir yes e ma binu pa se npe yin o yes sir all right sir many more years to come in inu alafia sir okay an pe yin lati ileise radio 32 fm feyin e 94.9 ibadan so eni kan lo fun wa ni number yin pe ka pe yin lori eto e ba mi yo ka kiyin oruko won ni pastor Theo Peters omotosho
10: that was my
9: fault. I want to go in by. Yes, sir.
8: Hello, mommy. Akuro lema.
12: Akuro le.
8: Akumuro lama. Emma, shop polo pe la yema.
12: Amio.
8: Ewa ma joma pe la ye.
12: Amio.
8: Lagba no ewa ni ba matoju okwa ma.
12: Amio.
8: Amio shimba insolo ba e mope la le sheri lo tati su FM ta wa ni badan. A n se to kan lowo a pe ni e ba mi yo eni kan lo wa fi number yin so wo se wa pe ola ni mommy ma celebrate day won pe ka ba won kin daada pe se gan o e pe ta n ba n waye ni gbagba pe ina le tun ma je mama won a won na ni Adeyeba tan ba taiwo ni won fe ko Adeyeba
12: taiwo
8: e won ni ka ma kin daada won gbo yin bayi
12: Olukọ
8: mi Genesis Olorun. Bẹ́ẹ̀ni, wọ́n ń gbọ́ yín. Wọ́n ń gbọ́ yín báyìí. Kí lẹ fẹ́ sọ fún wọn? Hello ma. Taiwo Adeyeba ni ká bá wọn kí yín, wọ́n dẹ̀ ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí nílé.
12: Ó ṣe o.
8: Amen. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah

0: won ni ase tutu ka ro tu lo janjanjan lara ko wa ngbona iyan ni yan ngbona mo lai soka
1: omo jaye
0: igi mu ya ilare tan pe ni nkan ti yawo ojo na fi ru ti e wa tun gan ti o igi ise ifin aye le to n se ifin aye le agbe ti juta foworo yaju nanjori an pariwo pe wa ajoba re ni oda anika mo kisi kuta tun mekun joye bene kuta mu kokoro le an pariwo pe wa ajoba re oda na ni tawa lo le wa ta won nanjori a lorun bayi beni kan ba wa lori apere bi ka foro le lo ni bẹ́yìn náà bó bá kó ń bẹ̀ tán á tún wá máa gbàdúrà pé kó tiẹ̀ tún wá padà ọ̀rọ̀ wá dà bí ọ̀rọ̀ obìnrin tí ò bá dánlé ọkọ méjì wò kò ní mẹ̀ẹ́ tó san àwa ń fi ọdún yanjú tó wá pé lágbájá ló wà ń bẹ̀ nìkan ò ní rí báyìí tó bá jí tàmẹ̀dù ló wà ń bẹ̀ nìkan ò ní rí báyìí ẹjí ń bíra mi gangan léèrè ẹjí ń bẹ̀yìn náà léèrè téyìn náà bá wà ń bẹ̀ sáwọn èèyàn ní wò pé kí wọ́n tún fi òrò lẹ́yìn náà kúrò ń bẹ̀ sáàtì ẹ̀ wá mọ ń ta fẹ́ gan ẹ kalẹ́ o mo kìyìn o mo kìyìn o akúkòókò jàǹjà kò kọ́ lè dà nígbà tí àṣeyọrí àti ọ̀rọ̀ nàìjíríà nigeria bá délẹ̀ wọn ní fi mí ṣàwátì wọn ní fi ń ṣàwátì ẹja máa kíra wa kó ọrọ̀ lù ú lágbára lọ́wọ́ ọlọ́run àjọ jèrè rẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa olóore ìlú olóore ìlú ni kò síbi méjì tó gba tari bí ilẹ̀ rí àyín lajé dùbúlẹ̀ sí ìkànnì 32 fm ní o 94.9 fẹ̀yìn ẹ̀ gbogbo àwọn ìbéèrè yín àti mú wá àti kó wá àwa máa tàkótó rẹ̀ sáwọn olóore ìlú wọ́n máa pabì wọ́n sì máa yàbẹ̀dùn rẹ̀ tsu ẹ̀ kalẹ̀ sà.
2: Àkí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà àti ẹ̀gbọ́n akáàkiri a ní nǹkan tó pọ̀ láti sọ torí ẹ ti rí òrìjì ẹ ti róye iṣẹ́ wa.
0: Ẹ rí iṣẹ́ wa bí.
2: Gbogbo ẹ̀ ló ń lọ tó ń dùn.
0: Tó bí alágbáyúngbáyúngbà.
2: Ìwádìí tá à ń gbọ́ ni báyìí pé gbogbo ilé òkèrè ló dàbí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀ èdè nàìjíríà ni wọ́n ti ń pòǹgbẹ páwọn bọ̀ lé. Kódà àwọn tí ẹ̀ṣẹ̀ lọ gan.
0: Wọ́n ti fẹ́ sáwálé padà.
2: Àwọn bọ̀ látara ìròyìn tí ń gbọ́.
0: Pé nàìjíríà ti dáa.
2: Òjòrò lásìkò tó yẹ kọ́ lọ.
0: Ẹ̀rín yín wọn pa nígbà tí ẹ bá lójú ọrọ̀ lásìkò tó yẹ kọ́. Ṣé ìlẹ̀ wà nígbà ní òjò ni.
2: Ilé owó ìlú kan wà tí wọ́n ń pè ní Chile ní Academy Desert. Ìgbà míì wà ọdún méjì òjò lè mọ́ rẹ̀.
0: A ti ẹ̀dúpẹ́ tómi ò ti ẹ̀ gbé wa lọ bí ti àwọn orílẹ̀-èdè kan wà bá ti pé ẹ̀wọ́n rọ̀ mọ̀ sí lè bá ẹ ni. Kọ́lọ̀ ọba mẹ́ẹ̀dùn mà rẹ̀ kó bá wa jẹ́ kí bí ọ̀tún ṣe dáadáa. Ìmọ̀ rí ìròyìn ọwọ́ ni ọ̀kan sí.
2: Ẹyin lẹ mọ bẹ́ẹ̀ tí wọ́n ti yẹ́ tẹ́ fi rówó kò sí. Ìjọba tó ń kówó fún yàn náà. Ó ṣiṣẹ́ ó wà rówó ó ní ra nǹkan tí ọba rọ̀ lọ́rùn. Rídíò ọ̀nà àdékúnlé ń kí yín jáde. Ẹ fọ́nkárá yín bá lẹ́wọ́. Gbogbo àwọn jábá ń gbẹ́nu gbèkúgbè níwájú yín. Ẹ sọ pé ẹ ti gbọ́ ni ẹ mọ́ da wọn lóhùn. Tí yín là ń ṣe ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ẹ mọ́ rán wa létí. A sì ní nǹkan tó tóbi ju tẹ́ ń wò yìí lọ. Tá a gbé bọ̀ àbá yín. Ẹ fọ́nkárá yín balẹ̀.
0: Olórí ọ̀dọ́ ẹ kalẹ́.
3: Ẹ kalẹ́ atọ́kùn ẹ̀yàn ọmọ nàìjíríà mo kẹ́yìn náà. A kú ìrọ̀jú.
0: Ìrọ̀jú bíi bó kílẹ̀ tó gbédè.
3: A kú bó ṣe rí. Ẹ ṣáà jẹ́ kára máa lò bẹ́ẹ̀ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́. Títí tí àǹfààní èmi àtúnyún fi yọ fún wa láti fi ìbò láti fi lé wọn jáde. Kó lè jẹ́ pé a máa yan àwọn ẹlòmíì sípò láwọn adarí míì tí wọ́n dá tó dẹ̀ jẹ́ wípé ìfẹ́ inú wa ìgbà yí gbádùn wa ó máa jẹ wọn lógún ju àpò wọn lọ. Títí dígbà náà ẹ ṣáà jẹ́ ká máa rọ́jú ẹ má jẹ́ ká sọ ọ́ dìjà ká má sọ ọ́ di wàhálà jàgídíjàgan jẹ́ á yàgò fún. Mo dẹ̀ mọ̀ wípé lágbọ́rọ̀ náà àwa náà a jọ máa délẹ̀ ìlérí ni wọn ò dẹ̀ ní fi ẹ̀jẹ̀ wa wọn ò ní fi tún lu ìṣe.
0: Àmì àmì àmì ẹ̀ṣun ẹ̀ṣun èmi ni Kúnlé Fanéyì akọ̀ròyìn ni gbogbo ìbéèrè yín mo ti mú wá báyìí àwa láǹfààní láti máa tàkótó rẹ̀ sí àwọn èèyàn wa pàápàá jùlọ àwọn tí ẹ wò pé a lè bá sọ̀rọ̀ tí wọ́n sì wà lórí ìjókòó. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ já bẹ̀rẹ̀ báyìí. Àjọ tí ń gbógun ti ṣíṣòwò ìlú kùmọ̀kùmọ̀ àti àwọn ìwà ìbàjẹ́ míì ní nàìjíríà wọ́n fi ọ̀rọ̀ kan léde wípé ẹ wo ṣe rí àwọn ti gbé jáde báyìí pé àwọn èèyàn tí wọ́n bá lè ṣe ìtúni fó whistle blower.

0: rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o.

bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀ real phones for your phone repair phone unlocking we are always there for you real phones awa ni dùgbẹ̀ ìbàdàn ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí coco house dùgbẹ̀ ìbàdàn ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878 real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.

0: Shinile Badaina ni ati beso to duro rekete bayi. School uniform, sportswear, ati general wears lori shirishi. Wok be to duro tan to dabi Tokyo Kuni. BK monogram and printing. Eku ushe, ojo ti peta ati waru ili nile badon. Kafi logo sara uniform u school. Koman dabi bulu bala. Boya uniform ule sheni. Adi sportswear le yiti efe rote de fi logo school yisi. Kafi picture dara sara shon lori shirishi. Ile eshe BK monogram and printing. A won gon gon la firon. BK monogram and printing saroto akose mose ni won won kale ka si Uncle Joe building legbe fidelity bank Uncle Joe bus stop makola roundabout ibadan 0803 643 0813 tabi 0812 984 9304 awon akose mose ti lo ni le ise BK monogram and printing beyin na badara yin loju e kan si wa loni BK monogram and printing e gba fun oga ni wa
1: It's where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say, let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
5: The taste of home.
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
7: Ẹ káàbọ̀ padà láti ọjọ́dé ọjà ìkànnì 32 FM lẹ́ ń gbọ́. Ẹ mọ̀ fi àwọn àwílé yín sanwó sórí ìtàkùn ayélujára 32 FM 949 fẹ́ yín ẹ̀ Facebook, YouTube, Instagram, àkà 0705-5000-949 0705-5000-949 ilé òkèrè plus 2349-06-2049 ẹkálẹ́ o. Ẹkálẹ́.
8: Ẹkálẹ́ máa gbé fún.
7: Ẹ ṣeun.
8: Ní báyìí ẹ mọ̀ mọ́ sí o.
9: Sọ̀kan tó fẹ́ sọ kò sásìkò.
8: Ó pọ̀ mi ni Saheed àtàwọn kan láti tàgbà tàwọn Yànbádàn.
9: Kí wàá ló ṣẹlẹ̀?
8: Tó bá di mò gbogbooro ẹ̀ tán. O ti ẹyẹ kí bàbá pààrọ̀ ń tò bọ́ máa
7: wọ̀. Àmì nífẹ̀ẹ́ kẹ máa bú àwọn àlejò mi o.
8: O dà tọkùn ẹ má bínú. Ṣé bí ẹni lẹ́ẹ̀kan gbà tó ń bú èmi pé èmi gba owó àdìgbà tí mo ti gba owó leléyìí ló dàbẹ̀ pé kẹ́ ẹ ti ẹ rí ṣé bẹ́mi tí mo gbowó mo ti ẹ̀ sọ bóyá tọ́ka èèyàn kan tó tún sọ pé òun gbowó.
9: Àwọn yòókù afárámọ̀re jẹ ni wọ́n.
8: Èmi tí ìdẹ̀ faramore jẹ ojoojúmọ́ ló fi ń sọ̀rọ̀ sí mi. Àbí bẹ́ẹ̀ kọ́.
9: Ní oògùn sọ̀rọ̀ o. Ọjọ́ tó ti gbowó yẹn ló ti bù
8: balẹ̀. Ẹ jẹ́ dúpẹ́ lórí ẹ tó fún mi tíkẹ́ẹ̀tì lọ́sẹ̀ tó kọjá. Ojú wa gba tíkẹ́ẹ̀tì ààrẹ.
7: Ẹ ṣeun.
8: Ẹni tó ṣe oore nu.
10: Ọbẹ̀ ẹlẹ́jọ́ ni.
7: Ẹ ta ni ẹ so bá tẹ̀ wọ́n ní pé ẹ̀yin náà lè wá jí transformer wọn lọ.
10: Tọ́tọ́ ní France mo ti jí transformer wọn lọ. Ẹ sọ fún yín. Hello.
7: Ẹ kalẹ̀. Orúkọ yàtọ̀ ti pè. Wọ́n jẹ́ òpó ọ̀sẹ̀ dáadáa.
10: Wọ́n dúró fún tíkẹ́ẹ̀tì.
7: Ẹ kalẹ̀.
11: Olú ẹ kalẹ̀ o.
7: Ẹ kalẹ̀ sà.
11: Ajé fẹ́mi lókun látàrí gan lóyún.
9: Kí wàá ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀?
11: Bẹ́ẹ̀ ló farabalẹ̀. Bẹ́ẹ̀ ló farabalẹ̀. Àbá alákọ̀ọ́kọ́ tó sọ pé ó gbowó yóò jẹ́ agbáyìn láti jọ́ náà.
12: Tó bá jẹ́bẹ́ yìí náà gbowó ẹ̀ tètè sọ.
9: Àwọn yòókù ò lè sọ síta.
12: Ẹ̀hẹ́ sí ẹ̀sùn tó bá gbowó ẹ̀ sọ
11: o.
12: Ẹ̀hẹ́ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn èèyàn tó péré.
9: Àbúrò rẹ̀ ò gbowó. Sábúrò rẹ̀ ò gbowó. Àbúrò rẹ̀ ò gbowó.
12: Èèyàn kan náà lè ṣe ń sọ pé gbowó.
11: Èèyàn kò ṣoṣo lẹ ní ní gbogbo ọmọ Nàìjíríà tó gbowó lọ́wọ́ yìí. Àwọn yòókù à ń kọ́. Ẹ̀fọ́rúkọ wọn ta káàdì. Ẹ̀fọ́rúkọ wọn ta.
9: Àwọn ètò àṣìyé yìí.
11: Nítorí bẹ́ẹ̀ bá wá forúkọ wọn ta. Ìdájọ́ ń bọ̀ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà.
7: Ẹ ṣeun. Ẹ kalẹ̀.
13: Ẹ kalẹ̀.
7: À ń gbọ́ yín o.
13: Orúkọ mi ni Pamela Ìlàtọ̀yàdì. Ẹ ṣe owó tíkẹ́ẹ̀tì tẹ̀ fún mi.
10: Ooo ẹ̀ka ìlàjà rẹ̀. Ọtí àwọn ẹlẹ́fẹ́ dúpẹ́
11: Ẹ̀ka
7: lẹ́sẹ̀. Ẹ ṣeun orúkọ àti ẹtí pè.
11: Ẹ kú iṣẹ́ o.
7: Ẹ ṣeun.
11: Olórí ìlú ẹgbẹ́ Dangote sọ wípé wọ́n ti pe òun sókè òkun.
7: lórúkọ àwọn tó ti wọn bí olú adami láre òkìkí jésù yín dàmọlá ọládóyìnbó danje update victor olúwafẹmi àti àwọn tó kù ọlọrun wà pẹlú mi matthew jp manuel ọlọládé abákanáà ọládé pípọ tinú godison tó bá tẹkẹ ṣe ganan àti èèyàn tẹ tún wà ń bẹ náà ní tanwo yín o nàìjórí ò ní bàjẹ́ èrò ìdùnnú yóò ti bẹ̀ jáde ẹwú máa gbọ́kànlẹ̀ tatu fm dáadáa tí bá ti dìde báyìí lẹ́yìn ìṣẹ́jú méjì ilé ariwo yóò gorí àtẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìgbà tí wọ́n kọ́ fún yín ni ajọ́ṣe wò ní bàjẹ́ ẹ̀kú kalẹ̀.

0: ẹnlẹ̀ ń ṣọ̀bù yóò.
1: Ẹ mọ rọra ẹ wọlé o.
0: Ẹ pẹ̀lẹ́
1: ẹ káàárọ̀ o.
0: Ṣé dáadáa ni?
1: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Ṣáájẹ́ wa.
1: A dúpẹ́. A dúpẹ́.
0: Lágbára náà ẹ máa rí sí.
1: Àmì àmì àmì.
0: Wọ́n kọjá ló ń bímọ wá wò pé ó lásán kan tá a mú ní ìpàdé àwọn aláwo wa pé òun yóò gbé fún yín kẹ bá ń lú. Ẹ̀sìn ṣe dáadáa kọ́ balẹ̀ mọ́dẹ́mọ́dẹ́ wo wọ́n fẹ́ jẹ́ ọmọ lọ́mi lẹ́sẹ̀ o.
1: Ẹ̀yin àbáwọn ọmọ.
0: Èmi náà ni. Ẹ dá mọ ni.
1: Ẹ mọ̀ bínú ojú yín ìfulẹ̀ lọ́la lágbárí mi ni. Ẹ mọ̀ bínú sà.
0: Iyún ọyọ kan ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni pé ìmọ̀ bóyá àwọn ọmọ tí ń bẹ́ ń ta ṣé wọn máa gbọ́ nǹkan dáadáa.
1: O ti wọn ti di bọ́n ṣe wà.
0: Wọ́n lè gbọ́.
1: Wọ́n lè gbọ́ nǹkan.
0: Ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ẹ mọ̀ pé ìgbà míì wà bá a ṣe wà yìí ojú tá a fi mọ́ra wa rí àtòlù dubai báyìí lọ.
1: Ọbẹ̀ ni.
0: Ìdíṣẹ́ tẹ́lọ̀ yín rẹ̀ ń ṣe yìí. Ẹ tó bá pé tẹ́lọ̀ jẹ́ nǹkan
1: kan
0: bóyá kó mọ kọ́mọ̀ ní nǹkan kan tó gbé jẹ́ ní bí ẹgbẹ́ kan tẹ̀ ń ṣe ní tẹ́lọ̀.
1: Bàbá mi o kò sí bá ṣe mọ ṣiṣẹ́ aránsọ báyìí náà tá ní
0: lẹ́gbẹ̀ẹ́. Ẹlẹ́gbẹ́
1: ẹgbẹ́ ń bẹ kódé mi tẹ́ èmi gan lọ́lọ́run fi so lórí wọn. Bẹ́ẹ̀ni
0: ẹ̀ta máa ń sọ nùgbà sọ ńlá kọ́lé yẹn ńlá o èmi kàn sọ tèmi ni.
1: Bí àwa ti ránṣọ dé ẹgbẹ̀rún kọ́dà ni mo ṣe wà ẹ́. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá ránṣọ mo ti lé ní ọgọ́ta ọdún.
0: Tẹ̀tí ránṣọ yìí.
1: Nídìíṣẹ́ tèmi.
0: Mo ti dábàá bí eégún mi jọ jáde lóṣù tí mo bá ti fẹ́ jà iná ẹlẹ́bàá rẹ kù rẹ.
1: Èmi ìránṣẹ́ eégún yìí wá ránṣẹ́ eégún.
0: Irú ọ̀kẹ́ ṣe
1: kán. Aṣọ èèyàn èmi ìránṣọ ara ọ̀run. Aṣọ ara ayé mo máa ń rán bàbá.
0: Ọ̀dà
1: aṣọ ara ayé
0: mi. Wọ́n wá gbégún mi kí yín kọ́dà.
1: Kò tiẹ̀ ní kò ní ìdìkẹ́ wá ẹ mọ̀ gbégún wá bí. Ṣẹ́rẹ́ wa aṣọ èèyàn la máa ń rán. Mo ń gbọ́ yín ẹ̀tẹ̀ wájú.
0: Ẹ dákun ẹ̀jọ̀ ǹjẹ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé gbé ẹ̀pẹ́ ẹlẹ́gbẹ́ ǹjẹ́ ó ní ìlànà kan ṣe àgbẹ̀ bí a bá ti rí èèyàn méjì mẹ́ta mẹ́rin èèyàn ní fẹ́sẹ̀ aláìmọ́rò lórí kankan tẹ́gbẹ́ ọ̀sọ̀ pé méjì ní fún ọmọ sọgbẹ́ yọkan ǹjẹ́ ó ní ìlànà kan tẹ́ gbé kalẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ yín pé ọ̀dà o ẹni tó bá ṣe báyìí o ẹni tó bá ṣe tọ̀hún wa bí ìlànà tẹ́ máa ń tọ̀ lórí pé bóyá tí n bá fẹ́ ránṣọ nísìn bóyá 50 naira ni o bóyá 100 naira ni o ṣe é ní.
1: Ìlànà gbọ́dọ̀ wá ìlú tí ò sófin.
0: Ẹyin
1: náà mọ̀
0: bó
1: sì ṣe wá ń béèyàn bá ti fòfin lélẹ̀ ó di dandan àwọn ọmọ ẹgbẹ́ náà sì gbọ́dọ̀ tẹ̀lé ní òfin gbọ́dọ̀ wà tá a fi dera wa.
0: Níbo ti jẹ́ báyìí ní ìsìnkú ìlú tí olófin tí ò ṣe sí òfin kò ṣẹ̀ṣẹ̀
1: bẹ́ẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀
0: ó wà kún kékeré kan bàbá wa rí ọmọ ẹgbẹ́ tó bá jẹ́ pé ó sorí kankan tó pé ìtọ́ṣẹlẹ̀ sóò ni pé òun ò ní gbà ó bóyá ní ìṣẹ́sọ́gbẹ́ 50 naira tó máa lọ rí gba 2 naira sẹ́yìn bóyá ó ṣe é kó máa bá iṣẹ́ jẹ́ fẹ́yìn tẹ ẹ̀ ń tẹ̀lé ẹ̀ gbẹ.
1: Ibi ẹ̀ sọ̀rọ̀ dé èmi.
0: Ǹjẹ́ ṣé ẹ mú lọ tọlọ́pàá ni àbò ní nǹkan
1: kan. Èpè ní òwúlẹ̀ pa.
0: Èpè bó.
1: Èpè ní.
0: Èpè ọkùnrin obìnrin.
1: Òun ló ṣiṣẹ́ kún tiẹ̀ ni ó wáyé wá bá wọn ṣiṣẹ́ ni. Bó bá ṣe ń ran báyìí kò ní rán fún. Èpè ní ọ̀pá kò tiẹ̀ ní rán débi pé kó yóò bọ́ sí fún
0: láyé. Ṣé àwọn ọmọ tó jẹ́ láìkì yín ni pé mo mọ̀ pa bí amọ̀ ni yín ìpè náà ìpè orí àwọn ni ó jẹ́ kí ṣe pé ó ní nǹkan kan nú.
1: Kì í ṣèpè orí ahọ́n o. Kì í ṣèpè orí ahọ́n. Iṣẹ́ téèyàn ń ṣe téèyàn ó mọ gbowó kan táwọn kan ó mọ babẹ̀ jẹ́ tí wọ́n fi mọ sọ wípé àwọn ń gba kọ́sítọ́mà kọ́dà. Bàbá ẹ bá wa yẹ̀wò kọ́dà iná ẹ̀ fi làákàyè gbé e bá gbàlagbà
0: yín. Ṣé ìtàn sọ yìí nìsí ni pé bẹ bá nígbà tí ń sòfin yẹn ó ní nǹkan kan tẹ máa ń fi sára àbí ó wà
1: nílẹ̀ yẹn. Kò sí nǹkan kan tá à ń fi sára èpè sá ni ó pa èwo ni bẹ́ẹ̀rẹ̀
0: ìyá èmi tí mo bá yín sọ̀rọ̀ ní ìṣe mọ̀jẹ̀ sí yìí. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ni pé mi àti yín nìkan náà ni kò ọlọ́run lójú sí ẹlẹ́gẹ̀ta wá ń bí ṣé tẹ́ ẹ̀ sọ ni pé ó tún níbi ẹ̀ka ẹ̀ farapamọ́ sí pé tẹ́ ẹ bá bẹ́ ìpè fún èèyàn pé ó dá o ẹ̀ ń bá ṣe báyìí o ọjọ́
1: tá a bá bẹ́ ìwé ìwé òkú ni. Yóò mú.
0: Ṣé bẹ́ẹ̀ pé orí àwọn ilẹ̀ fi sọ àgbo ní.
1: Yóò sá mú. Yóò mú.
0: Ọ̀ya ẹ̀ máa pààrọ̀ fún mi. Ẹ máa pààrọ̀ fún mi. Ó ní ibi tẹ́yìn náà ń fi pamọ́ sí gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ní ẹ máa wọ́n ọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ gbẹ́ jẹ́.
1: Ẹ sọ lórí ẹgbẹ́ wa gbọ́dọ̀ máa dúró lásán ni. Fọgbẹrẹ ẹgbẹ gbọdọ ma duọ lasan.
0: Nde so ni si gugu duọ te se pe fun won yen, oni deyin fi sara tin sase tawon o si mo.
1: E o ti won ko kalu ko na, enu won na won pe awon mo se pe, en to ba ti se gbada, mi lo si ba won fa se si pe bi o se ri na nu fun
0: won. Oda, nje o sele ri. Eh mi ba dele ni si won gba so ran mo. Ti o gbe wa fun yin
1: e ma gba so egun ranse o
0: aso temi
1: aso aye ni e gbe wa o
0: ele
1: ese o e ba ntile

0: ṣáájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn. Bíṣẹ́ bá

kẹrù mọ wọn bẹ ní ṣe. Ṣọgbọ́n òní ká mọ ṣàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbọ́kú ẹ̀dán, a ò ní gbọ́kú rẹ̀lẹ̀.

0: 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier.
2: Mokola Ibadan.
3: Show me your 32.
4: Ogada. Ewa. Am I worried? You love me, sir? Worry. Look at that, don't lie for 12. Hello, you're young.
5: This skit was performed by Goroso Ekiti.
6: 32 FM, 94.9.
7: Àwọn èèkàn kò gùnkàn bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe tó ní láárí rárá. La ṣe kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́.
8: Arábàáni.
7: Látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday. Ètò tá a wí ọ̀hún ó gbìnàyà lórí afẹ́fẹ́. Nígbà tí bá a mọ̀ tán yín Adémọ́lá Adéjúmọ́ mọ fòbèlè túkọ̀ tó sọ́ńtọ́ mọ́ọ̀tọ̀. Bẹ́ẹ̀ pa akéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin sódì wọn.

ẹ káàbọ̀ sórí ètò yín fọ́sẹ̀ yìí aráàgbà ni tí a gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí ó ní ìkan lára àwọn àgbà ọ̀tọ̀kùlú lórílẹ̀‐èdè nàìjíríà tí mo ń sábà fojú sùnùkún wo ọ̀rọ̀ sùnùkún bó bá ṣe ń lọ lù ú wọ́n tún jẹ́ ọ̀jìnì nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ àgbà nílẹ̀ yorùbá ta náà ni mò ń perí bàbá wa tí gbogbo ayé mọ̀ sí dókítà tai sọ́láàrín ṣùgbọ́n àwọn tí ó jẹ́ òbí wọn jọ náà lọ́hùn sọ wọ́n ní orúkọ augustus taiwo sọ́láàrín torí pé ìbejì ni bàbá bàbá mi ayé ní ọjọ́ kẹjọ ogúnjọ́ oṣù kẹjọ lọ́dún 1922 wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú ìkẹ́nẹ́ níjẹ̀bùrẹ́mọ nípínlẹ̀ ogun bàbá wọn náà amọ̀jẹ́ daniel sọ́láàrín àgbẹ̀kù àbá ni bàbá adẹ́munú wọn pẹ̀lú wọ́n sì tún mọ ọwọ́ kọ̀ǹgọ́ lójúùlù ẹ̀yìn ní ìpínlẹ̀ ọ̀sun pàápàá ní agbègbè àdúgbò tí wọ́n ń pè ní ọ̀tàpẹ̀tẹ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ táwọn ìjọ elétò tí wọ́n ń pè ní methodist ni wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun níjọ́ náà lọ́hùn ẹ má gbàgbé pé mo ti jẹ́ kó yẹ wá ṣáájú lẹ́ẹ̀kan pé ọmọ ìlú ìkẹ́nẹ́ ni wọ́n nípínlẹ̀ ogun ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti gbọ́hùn lọ́dọ̀ àwọn ìjọ elétò ní àdúgbò ọ̀tàpẹ̀tẹ́ nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun lẹ́yìn ìgbà tí bàbá gba ìwé ẹ̀rí mo yege tó ní ìwé mẹ́fà níjọ́ náà lọ́hùn tí wọ́n ń pè ní standard 6 bàbá mọ̀ wá sílùú ìbàdàn ẹnìkan ní níbo wọn wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni elékùrọ̀ ńlẹ̀ ìbàdàn mọ́ ni kí ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n tún tẹ̀síwájú ni nínú ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni tí wọ́n ń pè ní wesley college nílẹ̀ ìbàdàn ní elékùrọ̀ ẹ má gbàgbé pé wesley college ọdún 1905 ni wọ́n dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn sì máa wá káàkiri ní lórílẹ̀‐èdè nàìjíríà lókè ọ̀ya ni o ìsàlẹ̀ ọ̀ya ni o pàápàá lọ́dọ̀ tí wọ́n ń bì nílẹ̀ yorùbá wọ́n lubẹ̀ páńjọ náà lọ́hùn-ún lẹ́yìn eléyìí wọ́n gba ìwé ẹ̀rí mo yege táwọn olùkọ́ni onípò kejì tí wọ́n ń pè ní teachers grade 2 certificate wọ́n mọ̀ fún tẹ̀síwájú nú ẹ̀kọ́ wọn wọ́n ṣe olùkọ́ni díẹ̀ wọ́n wá tẹ̀síwájú nú ẹ̀kọ́ wọn wọ́n gbòkè òkun lọ lẹ́yìn ìgbà tí wọ́n gba òkè òkun lọ wọ́n tún lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì yunifásitì manchester ilé ẹ̀kọ́ gíga manchester níjọ́ náà lọ́hùn kìí ṣe èyí nìkan wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti london náà university of london kẹ́ ẹ lè mọ̀ pé nípò tí ń jẹ́ ẹ̀kọ́ kò sígbà tí bàbá yìí tí ò mú lọ́kùnkúndùn kò sígbà tí bàbá yìí tí wọ́n fi ṣeré lẹ́yìn ìgbà tí wọ́n wá kẹ́kọ̀ọ́ gboyè láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì méjèèjì ká sọ lẹ́ẹ̀kan university ti manchester àti ti london bàbá nítọ̀ ilé làbòsinmi oko wọ́n padà wálé o bóyá kí n fele ìkun pé láàrin ẹ̀ bàbá rí ẹnìkejì wọn tá à ń pè ní ìyàwó màmá wa sheila sọ́láàrín èbó ni màmá yìí wọ́n jọ fẹ́ra wọn gẹ́gẹ́ bíi tọkọtaya kódà wọ́n jọ padà wálé náà ní sórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì ṣe iṣẹ́ olùkọ́ni dáadáa ṣùgbọ́n gbà tí ó di àárín kan bó tilẹ̀ jẹ́ páwọn ni ọ̀gá pátápátá nílé ẹ̀kọ́ girama tí wọ́n wà ńgbà náà tí wọ́n ti jẹ́ principal tí wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn olùkọ́ni tó wà ní ilé ẹ̀kọ́ molusi college ọ̀rọ̀ tún ṣe bí ọ̀rọ̀ ṣe mọ̀ pé ẹni tá a ránṣẹ́ yóò jẹ́ ó ti di dandan ni bàbá àtìyàwó wa kúkú rò pé èyí tá a tún fi ń ṣiṣẹ́ sin ẹlòmíì
bo ni ba se dun to to ba je pe awon da tara ta won le ebi gbogbo ala to won ba si ni lori e yo le wa si mun se gege bi erungba okan won lati kekere ni baba ti ma ro wi pe o ye ki awon papa awon odo atokunrin atobirin ki won lanfani si eko to yege quality education won si pin ninu okan won pe tawon ba lanfani e iru eko be lawon o gbe kale lona to si ba ode to nimu ke se wi pe kokan je ko wi lasan nikan gburugbu tabi ka kan mo si ibu lasan nikan baba ni gbagbo nu pe ti eyan ba nkawe ko tun ni bi ise owo ko tun mu mo legbe ko mo je oro we nikan ara awon afojusun baba re nigba ti won da ile eko grama ti won pe ni Mayflower School ninu Ikenele nipinle Ogun ni isin lodun 1956 baba gba wi pe imo sign ko gbodo peyin ise asekara won gbodo mu lokunkundun ko ma joro e lesson nikan lawa mo gbe laruge e ri pe ta ba ti en soro baba nipa e lesson de yi bo ti le je pe ni bere pepe atawon obi won omo leyin Christi ni won e ri pe mo si so na lekan pe ile eko alako bere tawon ajo ile to Methodist ni baba ti bere ni ota pete ni lulesha ati pe ti ile eko awon onipo keji ti won wa nle Ibadan ti awon onigbagbo na ni Wesley College ni oro esin ko mo fi gbogbo ara je baba ilogun dabi alara baba nigbagbo nu si asikara tan yanyan won nigbagbo nu afojusun to gunmo iyun ni o ja si pe lokan baba eyan waye to nitumo ko ma je pe gbogbo nkan sa eyin ka ma so pa ngbeke lenikan abelomi lati laluyo ni baba feran pe ise asikara lodo ti e gangan funra re papa to da lori kan afojusun bi ise owo leyin igba ti iwe akanyeju to ba ti saaju gbogbo oru igbesi aye ti baba yi ti won gbe ni nigba aye won ti e ba gbagbe e ri pe baba saba mo ni gbọ mi si omi oto tabi ikun sinu pupo pelu awon ijoba e kuku se pe won ko rira idi ti nse ijoba gege bi eyan sugbon won gba wi pe ise ijoba ti won se ise ilu gege bi asuwaju awon to je araalu ogoro araalu won gbodo ni anfani ti eko to peye won gbodo ni anfani ti nta le pe ni eyin iwosan to peye baba ni gbagbo wi pe ise ijoba ni lati pese ona to ni la ri faraalu fun igoke godo oko won si ni gbagbo wi pe abo to peye ohun gangan ni gbogi ise ti ijoba ki ijoba to ba pera e ni ijoba araalu to gbodo mu lokunkundun ti baba ba si ti wa ri pe o fe me ni agbon kan tabi ikeji eni yo wu tori ko wa njoba tabo gboju agan woru eni be oni mo si so le kan pe ke se pe boya won kuku ko rira won ti nse joba rara o enti won so na ni pe ani se isin wo iko ro wo nta ba jijo wo gigun bayi ni igun ni ayimoye igba ni won ti ni gbogbo agan be si joba to si wa fa ki ijoba o fi won si ahamo be ba gbagbe laye ijoba baba wa General Yakubu Gowon iru esele te ba gbagbe laye ijoba
babangida iru esele sugbon awon ti won ja siwaju joba yi na mo wipe ke kuku se wipe ikorira awon ni baba yi ni bi ko se pe ati se joba to yanju to je pe ogoro mekunu to wa nulu won lanfani ina oba ti oni mo seju ti oni mo lo ni dakureku omi ero to jagere ona to da gba fun goke godo oko eto abo nilu ko peye ko si mo je wipe awon to wa ni agbon joba won fi gbogbo re se apapin komo si corruption ni gbogbo bi ti won pe ni ile ise ijoba gbogbo awon ti baba yi ara kun ti won duro le lori nu te ba si kiyesi ile eko ti won dale ta pe ni Mayflower School ni Kenneyi gbogbo ru nkan ba won won yi ni baba yi ni won mu ni okunkundun eyin ni arin kan e ri pe ile iwe yi fura awon omo ti o wa nbe ni won ma yo block ti won ti won fi nko ile iwe pupo nu won na ni ma nba awon ti won dana dana lawa so pe aso ara won fifo abi koko gige abi ile gbigba koda eyin agale iwe ti won fi njoko njo na lohun won gba awon to nimo nipa ru ise be ti won fi ye awon omo ti won ko igba ti awon ijoba na si ri pe baba iye mo se eni bi e si se ika e si so ni ni bi ni sawon ti won se ijoba e ipo ti won koko fun won o la npe ni ile ti gbaroye ni jona lohun public complaints commissioner sugbon bo ni baba se kuro nbe igba to da ni kan mo ro pe baba won wa ninu moto kan awon lopa si da moto duro gege bi se won duro won ba mo ni awon lopa ba ni to awon iwe oko ida baba yin lati sale fun pa moto ijoba ni e se moto te ara temi gangan ah won lopa ni ori be o jona lohun ngba to yo ba si ri bayi nto ba ye se ni ke se mo ye pe mo ti so fun pe moto ijoba ni nitori na igbese to e ba ti mo poto labi ofin ni ke gbe won gbe baba lo ile ejo o won si fine won koda baba san fine sugba ase wa ase bo e baba ni to ati gbo be awa na la wa nidi pe ko le da ko mo baje labe bi ti wo ri to ba ye pe lu olaju ni laarin awon eyan ti nkan ye daada lai ni fi gba kan bo kan nu en to kan ta won si na ni pe ka won lo ri rokun lenu se ile ti gbaroye public complaints commissioner bi baba se fi lenu ni te ba tun gbagbe na baba tun je kan lara awon onkowe gbogi nile yi sinu we iroyin ati gbadegba ati tojojumo en ti won saba ma ko njo na lohun ta isu laarin won ma foju lame to gbogbo oro ti ba nlo nlu ti o ba ku die ka to ti joba ba gbegbese kan baba oso ni nipaun won o ni tiju eni to ba wa njoba tabe ni ti aje iwa baje ta nso yi ba simo lori baba o mo gbe jade nu we iroyin mo ni awon awe iroyin ti saba mo lo ni jona lohun ni won pe ni Nigerian Tribune e ri pe we iroyin tun be titi disin ka ba gbagbe oloye Obafemi Awolowo ni won da iwe iroyin ta so yi ni won da sile gbogbo nti baba si saba mo ko be o na ni ona bayo si orisirisi iwa baje ti n da orilede Nigeria laamu bo se je pe onje yo lodo awon ti won wa ni agbon ijoba to si je wipe baba o faramo labe bi ti wo mo papa ti won ba ti ri bayi baba o so ni ke se pe won o so nikan won o tun ko sinu iwe iroyin afi bi igba to je pe oni won ni lokan awon ti nbe nbe nisin
ti won ni bo ba ti ri nkan kan e ko so ti won yi se bojuri enu adake o if you see something say something ali so pe akomo na baba gangan nu ali so pe akomo na won nu ke se ipo eleyi nikan ni won ni ninu ijoba igba to tun di arin kan lodun 1989 ijoba ologun labe ogagun agba Ibrahim Badamasi Babangida won tun fi baba se alaga banki gbogbo ilu kan ti won pe ni People's Bank of Nigeria baba ni alaga akoko ngba ti won dale lodun 1989 baba alaga akoko ile ise ifowopamọ yi o wa fun pipe lati ma fun awon eyan ni owo ranwo lati da awon ise kereje kereje ile lati je ki awon ti o nise ki won orise ninu ilu lati pese ise ni opo yanturu eni to awon olokowo kekeke eni to fe da sele ati be be lo ṣugbọn asewa asembo baba tun ri pe ibi ta won foju si lori oro oru nkan bayi o mo lagbara e ri pe ile banki tan so yi nigba na lohun won saba mo ya awon eyan lowo igba mi nbe a won ani ki won o fi nkan dogo ki won to ya won lowo igba mi wa ile ti ogun owo ta sore ni ti o fi ni ni awon eyan lara tori pe won gba pe awon ogoro araalu to je mekunu tori ti won ni won se da ile ise ifowopamọ yi le oni won se pe ni People's Bank awon aya loja baba loja onise owo awon onisowo tori e nijoba apapo won se pe ile ifowopamọ ta nso yi ti won pe ni People's Bank tori e ni won se gbe kale eyin eni ti won jo alabaise won jo na lohun ti won pe ni managing director oni yafi maria sokenu ko si si wipe a n fi gba kan bo kan nu ninu eto eyawo ko si ntojo ti won ba ti pe o to kowe fun won po nilo nkan bayi won wa pe o fun iforo wa ni lenu wo ranpe koda won yin awon oludari lati le ise won ki won lo ye bi to ti fe sise wo address ibe awon to nile awon to nile ona ta won le fi gba ran o lowo eni yato si owo nikan awon kan mi to ba sese ka won lanfani ati pese gbogbo bi won se nse le ise yi ni jona lohun nu ogagun agba Ibrahim Babangida won ri pe awon iru nkan bayi iru en ta won le fi ibe to fi le nitumo ohun na ni baba wa dokita Tai Solari na won si fi won be de kama balowo na baba tun gbianju won gbianju ise won nibi ta n pe ni People's Bank yi koto di pe leyin oreyin won mo tun pada kuro nbe nitori pe oda be ni pe oju ti baba fi wo ko fe fi gbogbo ara ri be tori ogoro awon eyan lo ya owo ti o tun lanfani ati dawo pada le to si je edun okan fun baba o te won lorun labe bi ti wo omo tori pe wa ni baba fi yan baba fi ejoye awodi o ye ko le gbadie ni

yàrá wọn tí wọn jẹ akẹkọọ jáde nílé ẹkọ tí bàbá dálẹ tá n pè ní mayflower yìí níbẹ lẹtì rí àwọn ọjìnì nínú oríṣiríṣi ìmọ bí àwọn ìyáàfin mudúpẹ kazeem bí àwọn ìránṣẹ ọlọrun pastor william kumuyiti deepalai bí àwọn bishop mike okonkwo àwọn the redeemed evangelical mission bẹẹ oríṣiríṣi àwọn èèyàn káàkiri káàkiri lágbàáyé tí wọn wà ní ipò ńlá ńlá lára àwọn akẹkọọ jáde níléèwé bàbá ẹẹrí pa àṣìṣọ náà lẹẹkan pé inú ajàfẹtọ ọmọnìyàn ọkan ni bàbá ṣe níjọ náà lọhùnún ara àwọn tí wọn jọ ṣiṣẹ yìí ni Prọfẹsọ Wọlé Sọyìnkà Nobelore àwọn Prọfẹsọ Ayọ̀dẹ́lẹ́ Awújọbí òǹkọ̀ròyìn Délé Gíwá gbajúmọ̀ amòfin Gani Fáwẹ̀mí Ken Sarowíwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìwé àpilẹ̀kọ kan tí wọ́n kọ́ njọ́ náà lọ́hùn-ún tó fa lọbọlọbọ pẹ̀lú ìjọba ológun là ń pè ní The Beginning of the End lọ́dún 1975. Níbẹ̀ ni bàbá ti fojú lámẹ̀tọ́wọ́ ìjọba ológun lábẹ́ ìṣèjọba General Yakubu Gowon níjọ́ náà lọ́hùn-ún. Eléyìí ló fà á tó jẹ́ pé wọ́n mọ̀ fi bàbá sí àhámọ́ tó jẹ́ pé ó lágbára púpọ̀ kó tó di pé nígbà tíjọba General Yakubu Gowon tó wá dojúbolẹ̀ ni wọ́n mú bàbá jáde. Lára àwọn ìwé tí bàbá tún kọ gẹ́gẹ́ bí gbajúmọ̀ òǹkọ̀wé yàtọ̀ sí báà ń kọ̀wé sínú ìwé ìròyìn nígbà náà òun là ń pè ní ìkan lára àwọn ni Towards Nigeria's Moral Self-Government lọ́dún 1959. Wọ́n tún kọ̀kan tá à ń pè ní Thinking With You lọ́dún 1965. Ìkan náà tún leléyìí A Message for Young Nigerians lọ́dún 1981. Ìkan náà tún ni Timeless Tie lọ́dún 1985. Àti ìwé ìtàngbésí ayé wọn tí wọ́n pè ní To Mother With Love lọ́dún 1987. Gbogbo àwọn tí wọ́n bá ka ìwé ní àkàgbádùn wọ́n mọ̀rú ìgbésí ayé tí bàbá yìí ń gbé. Ẹ rí pé aṣọ tí bàbá sábà máa ń wọ̀ àwọn òrí wọn ò rí ààyè fún àwọn agbádá àbí àgẹfìlà abẹ àbí tí ajá káwá sólẹ̀ kẹ mọ́rùn mi ò tiẹ̀ mọ bó ṣe rí lára wọn o kódà wọn mọ bó ṣe rí lọ́kàn wọn. Tí bàbá bá ti wọ tá à ń pè ní short nicker tó sì mú safari àbí kọ̀ǹdọ́kítọ̀ alápá kúkúrú ní pápá kì í ṣe alápá gígùn wọ́n bá ti wá dé ate bàbá ti gbà pé iṣẹ́ yá àwọn gan ló ẹ̀ka máa pè ní gbogbo ìgbà standby wọn ò fi iṣẹ́ ṣeré pàápàá lábẹ́ ibi tí wù ọmọ. Bàbá wa dókítà Taisho Laarin wọ́n jẹ́ kan lára àwọn gbajúmọ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wàyí ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú kò sígbà tí wọ́n fi bàbá wa olóyè Ọbáfẹ́mi Awolowo sílẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá wà ní ẹgbẹ́ alátakò sí olóyè Ọbáfẹ́mi Awolowo alátakò bàbá làwọn náà o torí pé ẹbọn tí ẹ fẹ́ lè sọ pé ilé mọ yàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé ibi tí olóyè Ọbáfẹ́mi Awolowo bá dúró sí níbẹ̀ náà ni bàbá yóò dúró sí. Nígbà tí bàbá dá ẹgbẹ́ Action Group lẹ̀ bàbá ọ̀gbẹ́yìn nígbà tí olóyè Ọbáfẹ́mi Awolowo tí ìjọba ológun ṣe tán àti kógbá lé lọ́dún 1979 wọ́n wà lára àwọn tí wọ́n ń pè ní Committee of Friends níjọ́ náà lọ́hùn lábẹ́ aṣíwájú bàbá wa olóyè Ọbáfẹ́mi Awolowo. Committee of Friends yìí náà lọ́wọ́ padà di ẹgbẹ́ tí wọ́n ń pè ní Unity Party of Nigeria ẹgbẹ́ UPN
baba omo gbeyin nbe baba omo gbeyin tori pe bo ti le je wi pe ke se pe won se oselu ni sansan pe omo egbe ni mi a se pade egbe nbi kan tabi ajo nlo kaakiri gbogbo bi to loye oba fe mi awo lowo ba ti ya si lori oro oselu e ma wule dara yin laamu nbe na le ti mo ri baba yi ah iwon gba taye ba njaye teyan ba nbe lori ipe o titi lai la mo soro baba wa dokita tai so laari be ba si ni ka mu tesin e ri pe bo ti le je pe won bi won si dile o omo leyin kristi mo ro pe bi to mo nu lodo baba igba kan ti e nbe mo ro pe ya won loku ngba na won ni to ngba ti ya ti ku emi awon omo nto tun kan jo ka won se won lo won ni ko da to ba ja won ni enikeni ti ba nbe layi ka won ti e le mo damu ati so ku won le gba won junu eja kaja oje oku a kaja oje oku a won iru eyan ti baba jeri we se enikan kan to gbe esin lori labe bi ti wu omo oro po nbe won yi se elesin dabi alara esin ta won gbagbo ni ise eto pelu omoniyan iso to pelu omoniyan iso dodo pelu se elu to ba yan layo nti baba ka lesin ti won nu ke se pe ijo kan ni mo wa tabi ijo kan ni mo faramo ka wa gbe leri rara o baba omo ti nje be ri pe laarin kan won ni gbogbo awon ti won lo si nta le pe nile mi mo irin ajo afẹ ni baba kakun nijo na lohun to ti e to fe fa ikunsinu laarin awon elesin ngba na ṣugbọn gbogbo awon eyan to mo ru e ti baba je won mo pe ke se baba o le se ogu ojo pagi lapa kan dapa kan si bo se ri lara ti won bo se ri ninu won bo se ri lokan ti won ni baba se soro lori oro esin iru bi ti baba duro sinu pe nti jesin gangan ni ajosepo to gunmo laarin omo lakeji enikeni ti wo ba nipa lati se iranlowo fun o na leni keji e iru igbesi aye ti baba lori yi ko to di pe olojo de baba won tun ninu akasi ti awon ti won wa ni agban ijoba ti won ni fun won o lagbara po ju tori pe won mo pe baba yi ki se ni yeye asiwaju gididi won e ri pe ile eko awon oluko ni onipo kini ti won pe ni college of education tele tele ogun state college of education won ti so ni oruko won tai solarin university of education lati fi ye won si gege bi ipo takuntakun ipa takuntakun ti baba ipo ninu eto eko ri pe mo so na saju lori eto pe baba gangan fura won dali eko girama le nitori na won eleyi wa lara nti won fi ye won si we pe iru eyan to ise takuntakun be ninu eto eko ko le lo siwaju lorilede nigeria lapapo ara nto ye ka fi ranti e na ni baba kuku so ile eko giga university loruko won oni won se npe ni tai solarin college of education laarin kan mo ro pe ngba to tun ya lo di tai solarin university of education gbogbo awon ru nkan ba won woyi ni won fi da baba lola ngba ti o si se e mo yi pe ajo won ni oda bi ile bo si tu le ka pe laye to won la pe lorun ju be lo ngba to di ojo ketadinlogbon osu keje odun 1994 ni baba wa ta nsoro lori eto loni baba Augustus Taiwo Solarin ti gbogbo aye mo si dokita Tai Solarin ni won dagbere faye pe o de gba o se

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: So, baba mi, ewe nje ade goroye, igi adubi agbefa gori ite, oloye otan oluwa wo, jenara fun gbogbo ile Ibadan. Mama, kinye kaabo.
1: E kule olotu, aji ndi aro mo je.
0: Ase o.
1: Iti te fin gbo mi ti na oni di.
0: Ase o.
1: Aisan ti ogbogun Olorun oni fi gbo ade.
0: Ase eyin na ni magaji ile olu oje Ibadan.
1: Bẹ́ẹ̀ ni baba. Orí lọ́fẹ́ ilẹ̀ ló wò.
0: Ẹ̀yẹ náà kájọ Ìbàdàn.
1: Àwíṣe àfọ̀gbọ́.
0: Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run ọba.
1: Àṣẹ o.
0: Nígbà tí ẹ ti ṣe àwọn ètò kan, ẹ làwọn èèyàn ò ti jẹ́ kí mi náà ó sẹ́mi. Ẹ ń pé kí n béèrè, wọ́n pé wọ́n ń bọrí, orí ni ẹ já bọ, ẹ má bọ kinní kan.
1: Orí àbábọ̀ àbáforì sàsílẹ̀.
0: Orí bíbọ òun, kí ni ìtumọ̀ orí bíbọ? Sórí bíbọ lóòótọ́ ló sì wà, sórí tá a gbé orí yìí là ń bọ, àbórí míì tó wà níbì kan tá à ń bọ. Ẹ bá ní ìyànà náà rẹ, ẹni wọn bá mojú ogun láàjọ ọ̀pá bìnrin rè.
1: Ẹsẹ̀ olóòtú, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Torí ẹ̀ náà la fi máa sọ pé gbogbo ìṣòro tí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá àlàyé kọ̀ọ̀kan ní ń bẹ lójú òṣùwọ̀n odò ifá kọ̀ọ̀kan. Tẹ́lòmíì bá gbọ́ pé wọ́n ní kóun ó bọrí. Ẹlòmíì ò tiẹ̀ ní béèrè pé kí lórí ìwọ̀n gbà. Bó o lẹ ṣe fẹ́ mọ nítorí gbà. Àsansan pé wọ́n sáà ní kẹ́lòmíì ò bọrí. A mọ̀ pé lánàá mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wa náà la mọ̀ pé wọ́n mọ pé ká bọrí. Ṣùgbọ́n eléyìí tí ó wáyé láti òde ọ̀run wá sí òde ayé látọ̀dọ̀ Olódùmarè ní inú odò ifá. Òun ni odò ifá òdì méjì. Ẹni tá a bá dá òdì méjì fún wàjà. Bí wọn ò tiẹ̀ sọ fún kó bọrí kó tó dọ́dọ̀ wá sọ fún onítìyín pé kó bọ orí rẹ̀. Torí odù méjì lodù tí ó da orí. Babaláwo orí ló dífá fún orí. Orí ń tìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Orí dé agbede méjì ayé òun ọ̀run. Orí wọ̀tún. Orí wòsì. Orí ò rí ẹnìkankan. Gbogbo ẹ̀ funfun lọ sáwó. Orí wa mú kan kéjì ọgbàlé babaláwo lọ. Ó lè dọ́lọ́pọ̀ ẹni báyìí lórí ń dá fá sí. Wàjà tí babaláwo ọ̀dà ifá fún orí òdì méjì lodù tó wù lójú ọpọ́n. Wọ́n bá ní kó rí orúbọ. Ekun méjì abìrùwéré. Ẹja méjì abìyọ̀gbàdà. Ewúrẹ́ méjì abàmúrẹ́dẹ̀rẹ́dẹ. Gbogbo ètùtù tọ́ jẹ mọ́ pé orí béèrè ẹnu lójúbo orí. Ẹni wọ́n fi rúbọ fún orí. Ngbò orí rúbọ tán. Kọ̀tọ́jọ́ kò tó sù. Ẹbọ fi ẹbọ dà. Ẹbọ orí dé òde ọ̀run kókókó. Ojú tí ń tìkọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé òun náà rìnrìn àjò ti ẹ̀bọ̀. Gbogbo ẹ̀ funfun lọ sá o.
0: Kábíyèsí.
1: Ojú ó wọ ọ̀kan orí àmì lọ́ọ̀kan pé àmì kan ní ń bẹ lọ́ọ̀kan yìí. Ṣé funfun gbò ní gbogbo ẹ̀. Ngbò ojú débi támì wà. Ó sọ papọ̀ mọ orí. Orí lọ bá ń bẹ̀. Imú náà ń bọ̀. Tààrà ibi tó ti rí àmì ibẹ̀ ló náà lọ. Ọba orí ń bẹ̀. Òun náà sọ papọ̀ mọ orí. Etí wa náà rìnrìn àjò ti ẹ̀bọ̀ kálukú ló ti yàn pín. Ìpín tetí ni kọ́ máa gbọ́ gbogbo ohun tí bá ń lọ. Ìpín tí mú ni pé gbogbo òórùn àti dúndùn àti tótó dùn o kó wọn máa gbọ́. Ìpín tojú ni wípé ìmọ́lẹ̀ gbogbo ibi tó ń bá ti dé kó wọn máa rí kedere. Ẹ rí báyìí ẹnu náà ń tìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Òun náà rí àmì lọ́ọ̀kan sàn ibi tá mi wà ń lo náà lọ. Bí ìgbà táwọn èèyàn bá ń lọ tẹ̀dù síbi kan bá máa ń gbóhùn èèyàn bí báyìí. Ẹ jẹ́ ká lọ wọn àti bẹ́ẹ̀ ẹnu náà sọ papọ̀ mọ orí. Ọrùn náà ti kọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Bọ́rùn ṣe débi tí orí wà, ọrùn gbé orí rù. Gbogbo ara débẹ̀, gbogbo ara wa gbé orí rù. Ibẹ̀ lórí wa ti wá di ẹni àgbéká. Orí wa wá di ẹni àjífọ̀rọ̀ rere lọ. Àwa rò sàkun òsàkàn tí dání gbè láì sórí ẹni. Ẹni tá a bá dá òdì méjì fún. Ọ̀tọ̀ ni ká dá ifá fún òyàn. Ifá tìka lára ẹ̀ ní ètùtù ti ẹ̀ lọ́tọ̀. A béèrè nítorí rẹ̀ ọba gbà ní olóòtú. Ẹlòmíì a máa gbẹyẹ ẹtù. Ìmíì a máa gbẹyẹ ilé. Ẹlòmíì a máa gba ẹja lásán àti ẹ̀kọ. Ẹlòmíì a máa gbẹja àjàbọ́. Nítorí bá béèrè ní kesi pinyan kan bọrí fún òyàn lásán. Agbọ́n la fi pa obì fún orí tẹlòmíì. Tába wa bọrí fún rú ẹni bẹ́ẹ̀ tán. Òdì méjì ní àkóse ti ẹni náà fá. Okùn tá a bá fi di igi wálé látoko. Ẹ mọ̀ pé mo sọ pá gbede méjì ayé òun ọ̀run lórí dúró kọ́kọ́ dúró sí. Nígbà tó rí ń tọ̀run bọ̀ alé ayé. Okùn tá a fi di igi wá ilé látoko. Okùn tá a fi di irú wálé láti ọjà. Okùn tá a fi di iyọ̀ wálé láti ọjà. Ẹyẹ abìyẹ nítorí àjíǹde ara. Ṣé ẹ mọ̀ pé tí ẹyẹ bá gbéra ńlẹ̀ báyìí òkè ní ń lọ. Ọ̀tọ̀ ni àkóse iṣẹ́ yìí nínú odò fún òdì méjì. Irú ẹni bẹ́ẹ̀ ọmọ fi wẹ̀ bí wọ́n bá dé láti ọ̀run wọn ó tú dé.

0: ẹnikala o ọtún olúwawo lẹ ìbàdàn olóyè ewéńjẹ adégoróyè igi àdùbí agbẹfagorí ìtẹ ọmọ dídá wa màá gún màá tẹ onísùlọ nìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ máa jẹun bí ẹyìn rí ọjà tẹgbẹ rẹ ń tà ní wọn gbé kalẹ lọọta ó ṣòwò pé ìyàwó rẹ rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wọn máa rú orí tó gbé wáyé máa bà lọdọ ewéńjẹ àdùbí ọtún olúwawo lẹ ìbàdàn ní bàbá àṣàlẹ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewéńjẹ àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ àdùbí ọ̀tún olúwawo lẹ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣù páàràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.

aṣalẹ yìí o gbogbo èèyàn bó ṣe máa ń gbọ́ mi wò mí sàn máa sàn gbà mí là máa là ẹ já gbàdúrà òun kọ́ ló máa gbọ́ láṣalẹ yìí o ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ohun tí gbogbo ayé ń jagun lé lórí ni tó ń mi ayé jìgìjìgì ohun tí ń pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún ohun tí sì pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́rìn ọ̀pọ̀mọlẹ́kún pọmọlẹ́rìn náà ni kí n pé ogó ni a máa fẹ́ sọ̀rọ̀ lé lórí o

0: ẹgbọ́ ní gbogbo wọn là ń lọ lálẹ́ yìí níbo là ń gbé gbígbó ní ìrìn àjò ń gbé wa lọ lálẹ́ ìgàn náà.
1: Ìgbà kí n rẹ kàn mí, ìgbà tí n bá ti pẹ́ kí.
0: Ẹ ti mọ̀ pé bàbá ti dórí ètò yìí lẹ́yìn pé a gbọ́ àwọn orin lọ́kan òjọ̀ kan.
1: Ìgbà ti ṣe.
0: Ohun tó tọ́ ni pé ká gbá àwọn ọ̀rọ̀ tí Márúgbó ta kébé tọ́dọ̀ Súngìrì Ṣarajọ gbọ́rọ̀ tí wúlò fún gbogbo mùtúmọ̀ wa. Òní ẹ̀mí gbé mi lọ, ó ní kí n bá àwọn tí ó jẹ́ wípé wọ́n ń bẹ̀rẹ̀ business kí n bá sọ̀rọ̀ kájọ bára wa sọ̀rọ̀. Tàbẹ́ nìkan tó fẹ́ gbé nǹkan kan ṣe fẹ́ bẹ̀rẹ̀ business. Nígbà tí ọdún yìí bẹ̀rẹ̀ lọ́dún 2025-26 yìí tó bẹ̀rẹ̀ lọ́dún 2025 kó tó parí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ oríṣiríṣi nípa wípé 2026 yóò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún àwọn. Ṣùgbọ́n táàrin ká dijú kálà ní ìsìn ọdún yìí ó ti dá méjì ń ti ń lọ́wọ́ parí. Oṣù December ó ti ń bọ̀ báwọn àbí September, October, November, December mẹ́rin ó ti ń bọ̀ láìpẹ́ láì jìnà. Ohun tó tọ́ ni pé ká bira wa lérè wípé láti January títí di ìsìn gbogbo ohun tó ní lọ́kàn pé o fẹ́ ṣeun ń bo ló bá dé ṣó tí ẹ ti bẹ̀rẹ̀ rárá. Ṣó tí ẹ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n wá mu báyìí ká wò wípé o ò tí bẹ̀rẹ̀ pàápàá jùlọ ọ̀dọ́ kájọ assume pé o ò tí bẹ̀rẹ̀ gbogbo ohun tó sọ pé o fẹ́ ṣe yẹn o ò tí bẹ̀rẹ̀. Nkankan àbí nkankan kan ó kàn ṣàkíyèsí pé o ò bẹ̀rẹ̀ náà ẹnu náà ni. Bí ìgbà tẹ́sẹ̀ ń pòkúrẹ́ ojú ọ̀nà ẹnu yìí náà ni o tó bá examine ara rẹ dáadáa o lè sọ wípé nǹkan báyìí gbogbo tó sọ gbogbo enthusiasm tó ní gbogbo àwọn ẹ̀mí wọn ṣe tó ní ní December wọn. Ó ti wá di August níparí August báyìí. O ò sì tí ì ṣe gbogbo kinní yẹn kódà o ò tí ì bẹ̀rẹ̀ ọ̀kan bẹ̀. Kíni ohun tó le fà á ná? Kíni nǹkan tó le fà á? Nǹkan tó le fà á ni wípé ohun tí wọ́n ń pè ní ọdún tuntun àti gbogbo ẹ̀mí wọn ó ṣe gbogbo àwọn adrenaline tó kún bọ́dì tá a fò sókè fò sẹ́ pé ọdún yìí tèmi ní ẹnu lásán ò kàn ṣe o. Gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí ọdún 2026 tó jẹ́ gbogbo ohun tó sọ yẹn ó ti bẹ̀rẹ̀ láti nǹkan bí oṣù mẹ́rin lọ́dún 2025. Ìdí nìyẹn tó fi ṣe kókó nígbà tí 2026 tó ń lọ sí ọwọ́ òpin àwọn ember months ó ṣe kókó. Ohun tó ṣe kókó ni pé ká mú topic yẹn ká mú sọ ní ìsìn. Gbogbo nǹkan kí nǹkan tí o bá fẹ́ kí ọdún 2027 ó jẹ́ o gbúdọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìpìlẹ̀ rẹ̀ láti 2026 nínú oṣù mẹ́rin tó parí ọdún yìí. Ẹdí ń tún sọ o gbogbo nǹkan kí nǹkan tó lè wọ̀ kí 2027 kó jẹ́ based on proper planning. Ẹ má ṣì mí gbọ́ the place of miracle ń bẹ́ ń bẹ́ o. Àmọ́ mírẹ́kù náà gan a máa fọ́lò nkankan tí wọ́n ń pè ní process. Nígbà míì mírẹ́kù a máa fọ́lò nkankan tó ń pè ní kí ni o process. A máa fọ́lò nkankan tó ń pè ní pattern. A máa fọ́lò nkankan tí wọ́n ń pè ní principle. Mírẹ́kù principle ẹ rí pé the same kiní làwọn méjèèjì jọ ní.
1: Ẹ bá mi pa màṣẹ o.
0: Ẹ bá break wọn in syllables ẹ rí pé principle mírẹ́kù ó jọ bára wọn mú ni. There is no miracle without principles. Miracle kankan ò ní ṣẹlẹ̀ láì ṣe pé o ṣe àdúà. Ara principle ni. Miracle kankan ò ní ṣẹlẹ̀ láì ṣe pé o ṣe ìgbìyànjú.
1: Àṣírí wa ò ní tú. Ọmọdé inú ilé kò níyànjú lọ́wọ́ wa àṣẹ.
0: Ọdún oṣù mẹ́rin tó kù tọdún yóò fi parí. Oṣù mẹ́rin tó kù tọdún yóò fi ṣe bẹ́ẹ̀ tí ó parí. Gbogbo nǹkan tó wọ̀ kó jẹ́ lọ́dún 2027 yẹn àkókò tó láti máa fúrúgbìn rẹ̀ báyìí o. O fẹ́ bẹ̀rẹ̀ business àbí? Àsìkò tó láti máa fúrúgbìn ẹ̀ sílẹ̀ láti sìn. Ẹ jẹ́ ká focus lórí long term goals, long term projects. Àwọn nǹkan tí èyí ṣe pé o fẹ́ gbìn lónìí o fẹ́ ká lọ́la. Tó bá jẹ́ pé the whole of 2027 ó wọ̀ kínú rẹ̀ ó dùn dáadáa bẹ̀rẹ̀ sí ní plan ẹ̀ látòní lọ. Martin ni plan mi o so pe ko fe nu so lasan o bere nkan yen bere actually o lawon kan marun kan si mefa si meje bi emi ba se dari mi ti won so nipa gbigbe nkan tutu kale business kale business especially gege bi mo se so awon ti won je odo ni message mi wa fun ju loni sun do jori be ju pe mo le relate a le jo relate gege bi odo
1: e ba mi pa ma se o a se e ba mi pa ma se o gogo nawo nawo
0: orin bo ba ti se be to wale a mu lati bi osu merin un odun 2027 a wa mu awon kan bi marun si mefa un ba nfani ba wa ba koko ba wa a mu tan kan wa si loni be ba se nira ko mo 32 fm 949 at 4.9 se be ten gbo yo ayi de shola or labi presenter lo ko be ko ye so ma gbo yin ele be ku kale mo nbo

0: nígbà tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀ oríṣiríṣi fìlà ló dé.
1: Àbàkọ̀bọ̀ àlàmì mọ̀ kẹ́sì ọmọ
0: náà. N wo oríṣiríṣi fìlà ló ṣe kí ni tó dé. Ìwọ yìí ló jẹ́ sales person. Ìwọ yìí ló jẹ́ yìí. Ìwọ yìí ló jọun. Ìwọ yìí ló jẹ́ social media manager. Nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oríṣiríṣi fìlà ní ọbẹ̀ lórí rẹ o. Pàápàá jùlọ ọ̀dọ́ ẹ tí mò ń pinẹ̀ dáhùn pé ẹyin ọ̀dọ́ ó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan. Ó fẹ́ start business kan. Sáré rí capital kékeré kan àbí ńlá náà ni pé ó fẹ́ fi bẹ̀rẹ̀ kíní yìí. Báwa bẹ̀rẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé yẹn o gba lágbájá kó máa ṣe lè ó gba tàmẹ̀dò kó ní business tó ṣe bẹ̀rẹ̀. Nítorí kò sí bó ṣe fẹ́ ṣe ọgọ́ta ọgọ́ta ni ọ̀rọ̀ àwọn ará bí wọ́n gbowó iṣẹ́ tiwọn o. Báwa para rẹ jù eléyìí tó bá lè kó mẹ́ta mẹ́rin kó o papọ̀ ìwọ nìkan máa dáṣe kó máa gbìyànjú torí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mátò kára rẹ out of business nígbà tó ṣe bẹ̀rẹ̀. I have a social media manager. Èyí ni ọmọ manage social media. Èló ló máa gbà lóṣù. Ìwọ ni eléyìí ni content writer. Gbogbo content ta fẹ́ máa ṣe lórí business yẹn tí ó máa kọ́ rè. Èyí náà ó máa sọ pé òun fẹ́ gba iye kan lóṣù. Bí ọba tó gèlè tèké mífin, bó ọba tí ì débẹ̀, má tí ì débẹ̀. Bó o tí ì tó bẹ́ẹ̀. Kọ́kọ́ wọ gbogbo àwọn adé yẹn, àwọn cap yẹn, wọ ló dá wọ nǹkan. Ó máa push ẹ̀ tó fi máa bẹ̀rẹ̀ sí ní rí result. Káwọn result bá ti wá ń dé, ìgbà ń gan. Ló ṣẹ̀ láǹfààní àti sọ pé mo ti fẹ́, èmi náà fẹ́ yọ ẹlẹ́ kúrò lọ́rùn ara mi torí agbára mi ti gbé. Má price ara ẹ kúrò ní market o. N wo business n wo èèyàn gbúdọ̀ máa mú díẹ̀.
1: Ọmọ ìyá rere, èèyàn tún lè mọ náà wà láwo.
0: Ló wọn ò pé business wo ni arábì ní tó gbé lẹ̀ tí ń sọ̀rọ̀ business.
1: Mo ti ní tàwọn alẹ́.
0: O fẹ́ gbọ́yé business mo ti ṣe tí mo fail ṣá.
1: Agbọ́dọ̀ ẹ̀kọ́
0: yà. O sì o. Olùmọ̀ bí ní ìfẹ́ dákọ, ó má dàbí pé àbí ń polówó ọjà.
1: Ọmọ ajé mú ka ilá ọ̀yà tó fọ. Bíọ́ náà bí ọ̀lọ́ mi o. Ẹjọ́ ta fún mọ́ ó ṣe pàrọ̀.
0: Ẹ jẹ́ mẹ́yọ̀ kan mọ́.
1: Ká
0: tó gbádùn orin díẹ̀díẹ̀ sí. Àwọn ìgbà kan bẹ tó jẹ́ wípé yóò dùn mọ̀rìn mọ́rìn. Àwọn ìgbà kan bẹ tí ó sì dá wá pé tí ó dàbí ìgbà tán dògún lẹ̀ ni. Ó ṣàwọn bísínẹ́ẹ̀sì mi. Yóò kọ́kọ́ yóò máa dùn mọ́ ńgbà mi. Ó mọ̀ pé gbogbo ẹ̀ ṣe wá ń dùn báyìí. Ṣùgbọ́n ẹjọ́ tí ọba dá wá pé náà. Má torí wípé ó dá wá pé kó sọ pé bísínẹ́ẹ̀sì yẹn ò wọ́ọ̀kì mọ́ kó wá pátì kó lọ ṣe mí. There will always be silent periods in business. O ma lawon kan awon igba kan ti o dake ti gbogbo e o da wo. Yo dake bi ko mo kini mo pe na. Tori idi eyi ma se igbiyanju to po daada. Ni nkan ba dake o igba ngan lo ye kegun re o le si. Ma wa tori ti be ko so pe business I want to quit. Wobi, quitters never win, winners never quit.
1: Alaye.
0: I didn't do a yo come on, kato lossy music break it. Ni bere to fe bere business. Egun re o le o. Passion wa ni. Adrenaline yen high gan. Wo wo pe kini ni o so mi di kini kan. Ni bere yen egun re o kokko le. E se bi baba bo je pe gari roba mefa le yen fe bere si ni ta lola. Inu eyan o ma dun toro ti rowo ra o ti nbe nu le. Bi ko ti le sori igba ni o mo se o ti le ola tete mo ni. To agbara re gbogbo e se ko le ma ri be lo o. Torí tó bá gbé jáde lọ́jọ́ kan tó ta agbára rẹ tó fẹ̀gẹ́ yọ kọ̀kọ́ wálẹ̀ náà. Àmọ́ wá yẹ kó o mọ̀ wípé gbọ́rọ̀ business ṣe rí nù. Nínú nǹkan tó díù pẹ̀lú emotion ìyànjú láyé business ń bẹnu ẹ̀ o. Lónìí gbogbo ẹ̀ ó dùn ó tà ó inú rẹ̀ ó dùn. Ẹlòmíì lè ṣe ráìsì rọ́bà mẹ́fà kó gbé lọ ta kí gbogbo ẹ̀ tà kan. Kódà kí wọ́n tún máa dá ẹ̀sì sórí iná bí eléyà kan tún máa bẹ̀rẹ̀ ẹ̀sì kí ó wà lórí iná. Ẹ̀wà ń kọ́ a ti ń ṣẹ̀ wà lọ́wọ́. Kó tó gbẹ́ wà lẹ̀ ó tún ti parí. Business nù inú ẹ̀ ó dùn yọ̀tọ̀mí ó sì lè dọ̀la kó o ṣe rọ́bà méjì kó máa wọ̀ràn. Rọ́bà torí ti bẹ́ẹ̀ kó má ṣe tọ̀la ni. O tó bẹ́ẹ̀ kó má ṣe. Ẹni bá mọjọ́ tọ́jà ó yà ń lo mọjọ́ ọkú. Torí ìdí èyí gbogbo ẹ̀ ò lè máa dùn lójoojúmọ́ o. obudo koko niyon na lokan gege bi business owner ten to fe bere business lola the last 4 months inu odun yi in preparation for 2027 obudo understand the psychology of business Eba sende apo mo 32 FM 949 94.9 e se be ten gbo wa idi shola oro labi presenter lo ko mi ko ye show mi sunde loni o ma gbon aha miliki re miliki express e gbo ni e si waju won bo

owó tó ọ̀rọ̀ náà là ń bára wa sọ yìí lórí ọ̀rọ̀ business tó fẹ́ bẹ̀rẹ̀ àti lórí new year new system tí gbogbo wa mọ̀ pariwo láì mọ̀ pé ohun tí wọ́n ń pè ní new year tí ọba dá ó ti bẹ̀rẹ̀ planning láti ember month o pàápàá jùlọ tó bá ṣe bẹ̀rẹ̀ nǹkan tuntun láì pé new year new me new business new this. Nǹkan tí wọ́n ń pè ní growth nǹkan tó ń pè ní ìdàgbàsókè lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í kàn lọ bí ọ̀pá àbọn báwọn ṣe pé kàn lọ ṣálálu tí ó kàn lọ òkè bẹ́ẹ̀ rọ́. Growth is not always linear. Ṣé pé ó kàn lọ tó bá bẹ̀rẹ̀ business lónìí láti 1 ó dórí 2 ó dórí 3 ó dórí 4 ó dórí 5 ó kàn dórí 10 bẹ́ẹ̀kan náà ó kàn 100 straight ni yóò kàn mọ́ dùn lọ́rán gbọ́ndán bá ń bá ń bá ń. Inú mi dùn láti sọ fún ọ wípé kì í rí bẹ́ẹ̀ o. Mo tún wọ́n ń pè ní growth kì í ṣe linear. Kì í ṣe opposite. Yóò mọ̀ wave báyìí ni bíi pendulum bọ́ bá lọ òkè yóò wá sàlẹ̀ yóò fì báyìí. Tó bá nígbà míì yóò consolidate. Àwọn tí wọ́n ń ṣe forex wọ́n ti mọ tí mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Ó lè wà bullish nígbà míì kó wà bearish. Ó lè máa lọ òkè kó máa lọ òkè kó tún yá kó tún dẹnu kodò wálẹ̀. Tó bá ń lọ òkè wọ́n wà bullish nù. Wọ́n ní ó ní bull run ó ń lọ sókè ó ń lọ sókè. Ẹ̀yún ní bull run báhun ohun bẹ́ẹ̀ ni. Lákòókò yẹn. Tó bá jẹ́ pé o báyìí ni according to forex market. Jẹ́ pé o báyìí ni tí ń lọ òkè o ní profit ló ń jọlá lọ́nu. Àmọ́ tó bá jẹ́ pé bó ṣe báyìí ó ń wálẹ̀ ni nínú business rẹ̀ wọ́n náà ti mọ̀ wípé àkáǹtì rẹ̀ náà ti ń deep nu. Ẹyin ti ń wálẹ̀ nu. Ó tún wá lè dọ̀la kó tún padà sókè o. Ẹ rí pé àmọ́ bó ṣe lọ òkè tó lọ fa ó lè wálẹ̀ díẹ̀. Kó retrace kó tún padà sókè lọ kó tún máa lọ òkè. Ó tún retrace díẹ̀ kó tún padà lọ sókè. Yóò wá máa build the different support and resistance. Ayayaya. Ìgbà míì sì rèé nínú business ó lè jẹ́ pé consolidation ni yóò ní line kan lókè line kan nísàlẹ̀ yóò wá máa consolidate yóò máa mè láàrin tó bá ṣe ń hit support ni yóò máa gbá resistance tó bá ṣe ń hit support ni yóò máa gbá resistance láàrin méjì òun náà ni àwọn tó bá yẹ pé wọ́n máa ń scalp ni wọ́n á máa jẹ profit wọn láàrin wọn ó ṣeéṣe kó jẹ́ pé.

0: bí business rẹ o ṣe kọkọ bẹrẹ nu yóò ma consolidate mo tó wá ní spike àwọn tó bá ń ṣe forex ní understand nkan tí mo ń sọ yìí
1: ara tó máa dá lọ́la ẹni kò ní sọ kò sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀
0: tó bá consolidate nígbà mi tó wò pé ah kíní yìí rẹ ní ìyá ta díẹ̀ ọ̀la ẹ̀kọ́ àtà òní àtúntà díẹ̀ ọ̀la àtà consolidation ń wáyé nìyẹn mo wá lè jọ́tún la o kó kàn rárá kó break resistance yẹn
1: wọ́n ní mo mọ̀ nígbà o
0: ó break resistance ó wá retrace padà kó meet support kó wá spike lọ sókè padà kó wá bẹ̀rẹ̀ sí ní profit kínú rẹ̀ ó tún máa dùn kò tún lè máa lọ bẹ́ẹ̀ láéláé yóò tún dìgbà kan tí ó nílò láti retrace tí ó wálẹ̀ kó tó tún lọ òkè padà ó lè jẹ́ upward wave ní òní nígbà mí ó sì lè jẹ́ downward wave ó gbúdọ̀ mọ bí àwọn knowledge kíní yìí torí ìdí èyí ohun tí wọ́n ń pè ní ìdàgbàsókè nínú business kì í kan lọ sókè rán gbọ̀ndán tí ò ní wálẹ̀ o bẹ́ẹ̀ sì ni kò ní wálẹ̀ láì lọ sókè ìwọ ló yẹ kó understand bó ṣe máa plan yẹn kó mọ̀ bá tètè sú ọ kó mọ̀ bá tètè sá kúrò nínú business tó bẹ̀rẹ̀
1: yẹn.
0: báwo ló ṣe mọ̀ ń pa forex ara àwọn kòtò kan ń bẹ nílé ayé tí ò bá dí aláwọn kòtò kan bẹ láyé téèyàn ò bá tí dí kòtò yẹn kò lè wọn máa ń pe kòtò ní kòtò àṣedànù bí kòtò àṣedànù rẹ ò bá dí àṣejèrè téèyàn èèyàn lè má ra ṣèjèrè bẹ̀rẹ̀
1: nínú
0: àwọn kòtò àṣedànù tí mo ti dínú ayé forex ń bẹ. nínú àwọn kòtò àṣedànù tí mo ti dí ó mọ owó rẹ tí ọmọ jì báyìí owó rẹ ó sì mọ tójú ẹ jó ṣùgbọ́n hope wípé àkíní sì mọ ó sì mọ padà ó sì mọ padà ọlọ́ba wa jẹ́ kó o ní àwọn mẹ́ńtọ̀ bú ó wà jẹ́ kó o yẹ wípé hold ẹ̀ sí hold. ọgbọ́n kan ni o àwọn kòtò kan ń bẹ tí wọ́n ń pè ní kòtò àṣedànù ó kọ́kọ́ dí àwọn kòtò yẹn kó tó di pé ó ṣe ṣe àwọn olóyìnbó máa ń pè ní law of wasted effort no law of wasted effort àwọn tí wọ́n jẹ́ ẹranko ó mọ̀ wọ́n lára ń tiwọn àìmọ̀ iye adìẹ tí màá rẹ̀ ní wọ́n ti kọ́kọ́ yín àwọn ẹyin kan tí màá rẹ̀ ó ti kọ́kọ́ débẹ̀ tí wọ́n ti lọ gbẹ̀yìn di rẹ̀ tẹ́ fi lo àwọn àgbolẹ̀ tútù kan náà ó tó di wípé yóò wá yín kan tí wọ́n ní àìfihún lẹ́ẹ̀jẹ́ ó pamọ́ ẹ rí pé ó kọ́kọ́ waste àwọn effort kan dànù kó tó pamọ́ ẹ wo ìgbà tí mango bá ń jáde ẹ wo iye mango tí ó ti kọ́kọ́ táwọn ẹyẹ ó ti kọ́kọ́ jẹ kó tó pọ́n ó tó di pé àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní máa wá jẹ mango fún alára wọn àwọn kan ti kọ́kọ́ waste dànù eléyìí tí ń padà waste lórí igi mango ní máa pọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: wọn tọ́lọ́ ń ṣe fún mi ní January ti àwọn àṣìbà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo ilé yẹn kọ̀ wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now landlord tó wá wà lẹ́yìn mi tún lọ fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Lona eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó.
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá sí bí.
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò níbí.
0: Ẹ mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí n jẹ́ ra. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tó wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni olú àwa lòun fẹ́ ká ra aláàlówó làwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ wọ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe pò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Náà olú ọ̀fẹ́ ṣe kó lé ìṣẹ́
1: tó. Ọtọ́ pè ní great mercy nìyẹn, tún lọ ra mí.
2: Ọ̀rọ̀ yìí ti dé ìdí.

0: Foro mẹ́ta tí Jami àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmùjú pé ó máa bọ̀ wá gbà rẹ̀.
1: Ó kò tó bọ̀ ọ̀rìn àjò oṣù kẹjọ.